síwájú kó lọ sẹ́yìn àjàgà ń gun lára rẹ tí ò jẹ́ kí oríire àyẹ̀mọ́ sá àjàgà yẹn ó já lára rẹ ó já lára rẹ ó já lára rẹ ṣe pé gbogbo dànù aṣọ ìṣẹ́ aṣọ ìyà tí ò jẹ́ ń gòkè gbogbo dànù ó yà. I'm going to go to the hospital.

0: ẹjágbá yìí náà.
1: Ọkọ mi ń já lára àjọ. Ìyí wọ́n mọ ṣògbọ́. Mo fi bí malaria mo wá lọ sọ sí. Pẹ̀lú mo yẹ fi malaria mo tún fi ẹ̀fọ́rí. Tẹ́fọ́rí yẹn bá ti lè mú mi báyìí lọ́wọ́ ọkọ̀ bíi 12. Ágẹ̀ sọ mi tí máa fi lọ sùn lálẹ́ ni. Ohun tí máa ti wájú ní àárọ̀ ọjọ́ kejì. Máṣe ti máa feel better. Ó wá ṣe mí bẹ́ẹ̀ fún bíi 3 days. Mo wá lọ sọ sí mo lọ complain wọn ní malaria ní hospital. Mo gba abẹ́rẹ́ fún 3 days. After that 3 days, ẹ̀fọ́rí yẹn ò lọ. Bọ̀ malaria yẹn ti lọ lára mi. Mo wá pé irú ẹ̀fọ́rí wo torí nọ́mà tí mo bá ti ṣiṣẹ́ bí mo bí ti ń ṣọ́ọ̀bù torí bá ti ń fọ́ mi tí máa ti lè sùn tí mo jí. Ó máa lọ. Ṣùgbọ́n ilé yóò lọ o. 1 week, 2 weeks. Bó yẹn ń ṣe nìyẹn tí wọ́n á ti lè ṣiṣẹ́ báyìí da 12 ní ṣọ́ọ̀bù. Ara mi a máa tutù, orí a máa fọ́ mi bíi pé orí mi fẹ́ ya mọ́ ojú báyìí. Mo ní kò sí kankan màá gba omi àdúrà màá fi fọ́, ó máa tún lọ. Ṣùgbọ́n nígbà tó wá gbé sí mi gérégé, nígbà tó wá di dájú Wednesday, mo wá lálá, wọ́n wá gbé nǹkan bí odó ńlá, wọ́n wá là mọ́ mi ní orí níbi báyìí. Tí mo ṣe jí mi délì, lára mi ń gbọ̀n, orí ẹlẹ́rẹ̀ sì ń fọ́ mi ní ojú ẹsẹ̀. Pé ìgbà mi ìbọn lè dàkọ̀ bíi 12 orí yẹn tó bẹ̀rẹ̀. Ṣùgbọ́n ìwọ́n bẹ̀rẹ̀ láti dájú yẹn, ó fọ́ mi títí di alẹ́. Nígbà tó wá di àárọ̀ Thursday, mi ò fẹ́ wá, mi ò lè dìde lórí bẹ́ẹ̀dì. Ó ṣe ń bá kan bíi malaria, mo ní á pé mo gbọ́dọ̀ wá sí church. Ìyẹn bíi 3 weeks ago, wọ́n á bá dádì after program. Dádì wá ní kì í sọ náírà wá fún mi lọ́ṣẹ́ pé kí n máa fi forí mi ní àárọ̀ àti alẹ́. Nígbà tí mo délé, mo ṣe mọ́lẹ̀ ní kí n ṣe ṣe, mo wá lọ sùn. Ìgbà tí màá fi jí mi ò fi lẹ́nu tì. Mọ̀ dádì wá pé mi kí n lọ sí Àkúrẹ́ fún program pa wà kwaya máa lọ. Àbúrò tí mo fi kúrò lé, tí mo fi dí ọmọ old mic láti àárọ̀ di òlẹ́. Mi ò fi ẹni tíbù. Wọ́n sọ fún mi pé kí n lo gbogbo ọṣẹ yẹn tán o. Mi ò parí ọṣẹ yẹn tán tí mo ti gbàgbé gbogbo ẹ̀fọ́ orí tíbù sí náà.
0: Ẹ̀rí làwọn pé ẹ̀fọ́ orí yẹn ń lọ. Ó ti ṣe o, bàbá ti ṣe o, ó ti ṣe o, bàbá ti ṣe o, ó tó bàmí lẹ́rù, bàbá ti ṣe, ó ti ṣe.

0: gbogbo èèyàn ṣe ògo ògo ògo ògo ẹ̀rí báyìí ṣé èèyàn lè ṣe léṣà ọlọ́run ló tó bẹ́ẹ̀ ó ní mo ṣe rọ gbogbo ènìyàn pé jésù ó ní agbára dání ó ní pàṣẹ agbára ń bẹ lọ́wọ́ rẹ̀ ó ní ẹwà gbogbo ẹni tí ń ṣeṣẹ́ tí a di ẹrù wúwo lé lórí ẹni tó máa bà ọ́ nínú ogun ó ní mo ní kó yọ̀ǹda ayé rẹ fún ẹni tó máa bá ọ ṣẹ́ ogun tó dàbẹ́ ni pé kò ní jẹ́ kó rérí àyànmọ́ sá ó ní mo ní kó fún ní ayé rẹ yọ̀ǹda gbogbo tó ní yóò sì gbà ọ́ á gbà ọ́ láyé á sì tún gbà ọ́ ní ìjọba ọlọ́run ó rí báyìí ṣé ènìyàn lè ṣe léyìí jésù nìkan ló lè ṣe sá pamọ́ sábẹ́ jésù inú rẹ kò sí ohun tí ò lè rí wàá rí ayọ̀ wàá rí ìwòsàn wàá rí ìgbàlà wàá rí ire òní fúnyàn lọ́wọ́ bíbélì wípé gbogbo ẹ̀bùn pípé àti ẹ̀bùn rere ó ló bẹ lọ́dọ̀ bàbá lọ́dọ̀ ẹni tí fúnni láì sí àjídájídá ó ní bó ṣe rọ̀ ẹ́ fún ayé rẹ fún jésù yọ̀ǹda kí ó lè mọ́ jalè mọ́ lágbèrè mọ́ ṣàgbèrè mọ́ bọ̀dá fi ìyàwó oníyàwó ńlẹ̀ ẹ ṣà ẹ gbá jésù mú òun ló máa gbà ọ́ ẹ gbọ́ gbogbo lọ́gbọ̀ owó pátá ẹ jáwọ́ níṣẹ́ búburú jésù ń pe gbogbo ènìyàn kò sí ohun tó lè rí nínú ẹ wàá rí ìgbàlà nínú ẹ wàá rí ayọ̀ nínú ẹ wàá rí ìfọ̀kànbalẹ̀ nínú ẹ wàá borí ogun ìdílé tó o bá fi ayé rẹ fún òun ni mo ṣe rọ ẹ lórúkọ jésù olúbàrà gbogbo etí tó ń gbọ́ mi láàárọ̀ yìí mo pàṣẹ ní orúkọ bàbá ọmọ àti ẹ̀mẹ́ mímọ́ ohun tó ń tọrọ èyí tí ò tí ì tẹ̀ ọ́ lọ́wọ́ ó máa tẹ̀ ọ́ lọ́wọ́ ó máa tẹ̀ ọ́ lọ́wọ́ ẹnìkan ni mo ní ẹ̀rí gbogbo ẹni tó ní ẹ̀rí ẹ rìkọ́dù ẹ ẹ bá mi fi sí orí whatsapp number yìí ẹ rìkọ́dù ẹjọ́ clear dáadáa 070-664-668-63 070-664-668-63 ẹ rìkọ́dù ẹjọ́ clear ẹ fi sílẹ̀ gbogbo ẹni tó fẹ́ gba fọ́ọ̀mù fọ́ọ̀mù school tí ọlọ́jì ọ̀dọ̀ wa ẹ pè sórí nọ́mbà ni 08169691665 08169691665 ẹ rìkọ́dù ẹ kó clear dáadáa ẹ fi sílẹ̀ ẹ gbé ọwọ́ lé orí yà lè bá du àmàṣùdìà ogun tó lé ọtí ò padà yìí lórúkọ jésù olùbàlà iná dá padà lẹ́yìn ẹ ṣàmẹ màyálé bàdúmà sùnìyà láti òde lọ a ibi tó gun lé ọdẹ yìí lórúkọ jésù olùbàlà ẹmẹ mẹmọ agbà ọ dẹ agbà ọ ọpẹ ọlọrun ládé lẹ agbà mi agbà mi lọwọ ogun lé bàbá mi lọwọ ogun tí lé mi agbà mi ọ agbà mi ọ oyà. Olúwa gbà mí olúwa gbà mí o mo ṣe fún sọ́ọ̀kù kò sẹ́ni tí ó gbà mí olúwa gbà mí o bàbá
1: olúwa gbà mí
0: gbà mí o kò sẹ́ni tí ó gbà mí
1: olúwa gbà mí o bàbá
0: olúwa gbà mí olúwa gbà mí o mo ṣe fún sọ́ọ̀kù kò sẹ́ni tí ó gbà mí olúwa gbà mí o bàbá
1: olúwa gbà mí
0: olúwa gbà mí o mo ṣe fún sọ́ọ̀kù kò sẹ́ni tí ó gbà mí olúwa gbà mí o bàbá. Gbogbo ẹni tó gbọ́ mi tó sì gbàgbọ́ mo rẹ́.

0: Mose temi larun ya labi wa je konu we 7:50 be na lori oni wo gbe koto sile fura won na ran tun ko si nitori e ya je ki gbogba bi yamo jo ko gbe ese kan soke ko pariwo go go go go go go go go go hai ni ojo na baba labi yamo logori afefe leni ti soje agege nbere won na ri ti mu nbe o akori soje wa to bere leni o la pe ni emi o ni mo boji omo ojo ti abi yamo bi mo gbogbo enye lo wa ba yo wi po bi mo ko tu wa je ki gbogbo eniyan wa ba daro wi po tu ti samo do mama pa ka jojo ti ki salara bi yamo ti ti lele o la pa iku omo leni yan ba so lelu to ba pada ri mi agbagbe le to so lu tele ben na ni beni ba so moto ni to ba pada ri mi ra laipe laji ni agbagbe moto to so lu tele sugbon beni yan ba je si so mo ka jojo nu kódà kọ bí ọmọ márùn lẹyìn rẹ títí tí abi ọmọ yẹn yóò fi fayé sílẹ ni ó máa rántí púpọ ti fìgbà kẹsàn ọmọ nù rí gbogbo ìgbà tó bá dẹ ti ń rántí ìrora yẹn wà lára rẹ bí kó ṣẹṣẹ ṣẹlẹ ìdí àtìtumọ tá a fi gbé ìsọjí tèmi kalẹ nìyẹn wípé ọgbọdọ mọbọjú ọmọ bó ti wù kó kẹrẹ tó wípé àwọn tọdẹ ti gbé ọmọ lọwọ wọn rí kó má padà ṣẹlẹ nítorí nẹ́ẹ̀sì tí jóni lẹ́ẹ̀mejì tó bá ti jóni lẹ́ẹ̀mejì ó ti dogun mọ̀mọ́ ikú ọmọ tí kì í láti ṣe ikú ọmọ tí ń dojú tó wọ́ wọn ní dà sí ọlọ́gbàdà ọmọ rẹ tó rí lójoojúmọ́ tí múnú rẹ láyé òní jágbà lọ́wọ́ rẹ ó ní àwọn ẹbí kan lọ́wọ́lọ́wọ́ tó jẹ́ wípé ọkọ yẹn kàn fara da ìwà ìyàwó yẹn nítorí ọmọ tó sun wọ́pọ̀ ni ò tí jẹ́ kó fi lé ìyàwó yẹn síta àwọn kan bọ́ mọ́ ṣe bùjòkó lọ́dọ̀ ọkọ wọn ni tábàgbà ọmọ lọ́wọ́ wọn wọ́n ti gbẹ bùjòkó wọn nìyẹn ṣùgbọ́n tí wọn lọ́wọ́ ń gbọ́ wípé wọ́n padà bọ́mọ ìlọ́wọ́ rẹ̀ ọjà tètè kúrò ńlẹ́lẹ́ nítorí ìsọjí agége à ń ṣàkó sí bí abiyamọ́jẹlẹ̀ ló ń dájú tọ́ tábàgbà ikú ọmọ yóò fẹsẹ̀ jẹlẹ̀ yóò fara yà lójijì labiyamọ yóò máa làágùn sínú tí ó dẹ̀ ní farahàn níta a ṣe bíi pé kó yaṣọ rẹ̀ ní títí àbí kó bọ́ bàtà nítorí iná tó ju abiyamọ tí wọn kì í fojú rí lọ́bàá tẹ́tẹ́tẹ́tẹ́tẹ́ jẹ́ gbàdúrà fọ iná tí ju abiyamọ tí omi ò lè pa lórúkọ jẹ́ kò ní ju ọ tí wọ́n gbọ́ eléyìí o wọ́n ní ìyáyẹ bí ọmọ ẹyọ kan ṣoṣo ṣùgbọ́n nígbà tí ìyá pé 75 years ọkàndéédé gbọ́ wípé ọmọ nǹkan ṣoṣo dágbére fún ayé ẹ̀yìn aráàlẹ̀ sọ fún mi ìbọn ló ti fẹ́ bẹ̀rẹ̀ ọmọ bíbí pẹ̀lú ọjọ́ orí rẹ̀ tó ti wọ 75 àní kó bá jẹlẹ̀ ni mo jẹ́ ń gbàdúrà wípé ọmọ kan ṣoṣo tọ́lọ́run fún ọ ayé òní fi pa ọ́ lẹ́kùn àní ojúkẹ̀pẹ̀ ojúkẹ̀rẹ̀ rẹ òní mọ bọ́jì rẹ̀ ọmọ kan ṣoṣo tó fún ẹ ní ìdùnnú lálẹ́ tó bá fẹ́ sọ ayé òní gbà á mọ̀mọ́ sáré gbọ́ ìtàn abàmì yìí ìyá kan fi ọmọ rẹ̀ mẹ́rẹ̀ẹ́rin sí ló lọ sí ọjà àwọn ọmọ ọ̀dẹ̀ mọ̀ wípé ìyá ti síná gáàsì ilẹ̀ kó tó lọ ọjà ní ẹ̀kọ́ bíbú ìṣáná tó ṣe ìṣáná lójijì ní gbogbo ọlẹ́gba náà nígbà tí ìyá bá dé láti ọjà ọ̀pọ̀ ọmọ mẹ́rẹ̀ẹ́rin ló bá ń lẹ̀ abiyamọ wọn ló ń gbọ́ mi tí ò ní fọwọ́ ara rẹ̀ ṣera rẹ̀ mo gbàdúrà òṣìṣẹ́ tó máa ṣe tó bá ti gbọmọ lọ́wọ́ rẹ ò ní rí èṣù ò ní rápá láwọn ọdún lẹ́yìn láti gbọmọ lọ́wọ́ rẹ o abiyamọ yìí ò ní délé bá fọ ọmọ ìpè jẹjà lórí ọmọ ò ní gbọ́ láti ibi tó lọ yìí o mọ àwọn ìṣẹ̀lẹ̀ tí mò ń gbọ́ lórí ọlọ́mọ pọ̀ àní ipò bàbá alábiyamọ tí ọlọ́run fi mí sí yìí òun ló jẹ́ kí n mọ̀ wípé àwọn abiyamọ wọn ń la kọ́kọ́já lórí ọmọ ìdí tí ìsọjí ti tẹ̀lé ọ gbọ́dọ̀ wà ń bẹ̀ dandan nítorí ìṣẹ́jú ìṣẹ́jú ni náà mọ ń jó àwọn ènìyàn ìwọ náà gbọ́ eléyìí bàbá kan fẹ́ ìyàwó méjì ìyá lẹ́lẹ́ òbí mọ́ ń tiẹ̀ ṣùgbọ́n ìyàwó tuntun bí ọmọ mẹ́ta ọjọ́ kan nìy òun ìyálé ló sì máa ṣèyá fún wa lọ́jọ́ ayọ̀ wọn ìyàwó rọ̀ wípé ọ̀rọ̀ ẹrẹ́ ni ìjẹ́ ọjọ́ mọ̀ wípé gbogbo wẹ́ẹ̀dì tí àwọn ọmọ mẹ́tẹ̀ẹ̀ta ṣe ìyàwó sí láyé mọ́ ìyálé ló padà ṣèyá fún wọn lórúkọ jésù òní kúndé ọmọ nù lójú ayọ̀ ọmọ rẹ ní ẹlẹ́ni òní gbàṣẹ rẹ ṣe ayé òní fi kúnlẹ̀ rẹ ṣòfù ìdí tí mo fi ní kí abiyamọ kankan má jọ kò sí lẹ́lẹ́ni màmá kò sí kan tó ṣe nílé ní ìrọ̀lẹ́ yìí o gbogbo àwọn abiyamọ bíi tiwa inú àdúrà ló máa wà o ẹ̀yin ọmọ ẹgbẹ́ mi sọ fún mọ́mì dáàdì wípé kó wá síbi àdúrà ní tìtọ́rí ti yín o ìwọ tí ọmọ rẹ mẹ́tẹ̀ẹ̀ta wà ní ọgbà ẹ̀wọ̀n ìwọ tó ti wọ ọmọ rẹ méjì látijọ́ ọjọ́ yìí ẹ̀yin obìnrin tí láti sún tẹ̀yìn náà wò wípé ó yẹ kẹ́ ẹ lọ ní ọkọ ẹ̀yin ọkùnrin tẹ́ ẹ̀fẹ́ kí ayé owó skater blocks fún yín ẹ mẹ́mẹ́sì pàdé ìrọ̀lẹ́ yìí o ó ṣàkíyèsí wípé wọn kì í jẹ wọn ọmọ nílé rẹ tètè múra débẹ o mọ́tù kọ̀ọ̀kan lẹ́ni kí n pípọ́ abiyamọ kọ̀ọ̀kan lẹ́ni lọ́fẹ̀ẹ́ ti wọ́n ti kọ́ ẹ̀mí òní mọ́bọ́jọ́ ọmọ sí lára dáhùn apàdúrà ṣẹ́gun náà ti gbàdúrà sí fọ́jọ́ pípẹ́ ìfá bàbá màmá tó bá ti dọ̀rọ̀ mọ́tò èèyàn gbọ́dọ̀ fi ṣeré ìlàjà gbọ́dọ̀ fọ̀rọ̀ mọ́tò ṣeré lọ́wọ́ ìlàjà nígbà tí ìlàjà wọ́ ìlọ́pọ̀ mẹ́jọ agbára ìlàjà ó mọ̀ wípé tó ń bá ti rí aṣọ ìlàjà gbà tó tó lọ ìlọ́pọ̀ ìṣẹ́pọ̀ agbára méjì ti dé nìyẹn mọ́tò tí ìlàjà gbà ó lọ́lànà fùsà ìlàjà ìbámá jẹ́ ni tí gbogbo ayé mọ̀ màmá kò síbi tíbi tó o bá lè wà rí wípé ọgbà mọ́tò yẹn lónìí nígbà tí wọ́n ka jésù má gbẹ̀lẹ́bù àwọn ènìyàn bọ̀ wípé agbára ń bẹ nínú aṣọ rẹ̀ àwọn èèyàn bọ̀ wípé ọ̀rọ̀ mọ́tò ò ṣe é fojú di nítorí náà wọ́n pé aṣọ jésù mọ́wọ́ nítorí wọ́n mọ̀ wípé tó bá ti dọ̀rọ̀ mọ́tò kò ṣe é fi ṣeré rárá aago mẹ́ta ọ̀sẹ́ ni làwọn èèyàn yóò ti máa gbàdúrà ní agége ẹni tí kì í jọ aládùúgbò lórúkọ jésù kò ní wọn bá dárò lórí ọmọ àwọn ará àdúgbò wọn ò ní fi kó ọmọ mọrú síà tó ń lò ní palọ kódà wọn ò ní fi mọrú bẹẹdì tó ń lò ní yàrá ayé ò ní gbé ọ̀pọ̀ ọmọ káwa mọ́lẹ̀ o in jesus name we pray
1: amen
0: ẹni ẹ̀rí kan tó lè tó ń ka èsì láyà ní kó o bá mi gbé sí i.
1: ọlọ́run bàbá alábíàmọ́ tí bá ń pe títí títí láti ní ìdọ̀la kò tó re tọ́lọ́run ṣe fún mi oore yẹn tó bi kíní ẹ ti wọ́ọ̀rì mi bọ̀ láti 30 years ló ti wọ́ọ̀rì mi bọ̀
2: mi
1: ò sọ fọ́mọ mi ò sọ fẹ́ ní bọ́dì mo ṣàrùn mọ́ra
2: kí ló ń ṣe yìí
1: mi ò mọ kíní yẹn a kò máa yí bí ọmọ kìdá ṣe jù
3: a máa yí bí ọmọ
2: nínú yín
1: nínú mi so ó wà ká mi lára mo sá wa mú akí mo gbé sínú omi mo ní ọlọ́ tó bá jẹ́ pé lóòótọ́ ló pe bàbá alábi àmọ́ mo fẹ́ wo nǹkan tó ṣe mí tó ó kàn di ikọ̀ bí òru mo kàn dìde bá a fi pò kíni ẹ jáde
2: ó jáde
1: kò tó bọ́ọ̀lù ó tó bọ́ọ̀lù báyìí
3: kíni
1: mo wá ní kíni eléyìí wọn ni wúmbù mo ní báwo ni wúmbù máa ṣe jáde
3: ilé ọmọ
1: ó jáde kíni yẹn wà ń bí báyìí mo lè fi hàn
3: ẹ fi ọwọ́
1: ó yá gbé wa oorun mímọ́ ó ní.
2: jésù o
3: ilé
2: tóbi o.
1: Fún 30 years
3: ló ṣe ṣe.
2: Ọmọ ọdún mélòó ni yín ma?
1: 80 years.
2: 80 years.
1: Wọ́n wá gbé mi lọ sí Amadia. Wọ́n dẹ̀ ṣe láyọ̀. Gbogbo kan sá lọ ti kílẹ̀. Ó kílẹ̀. Inú àwọn ọmọ mi dùn. Kò sí pé mo ní àìsàn. Kò sí pé mo ní àrùn.
2: Inú èmi gan dùn. Àìsàn tó sodo sára ẹni tó ń gbọ́ mi. Mo dúró níwájú àgbélébù lẹ́ni ìgbàgbọ́ ní kó fi sí ó yá kó fò jáde báyìí. sàmì onímọ̀nàmọ́ná wọn ní fà ìsàn sọmọ rẹ.
1: nígbà tí mo fẹ́ sọ fáwọn gbogbo ènìyàn ó yẹ kéèyàn máa gbàgbọ́ ọdọọdọ lọ tó bá jẹ́ pé ilé babaláwo ni wọ́n lọ màá ti ta ọgbà aṣọ mi ní òòlọ bí kọ́kọ́ ọlọ́run dẹ̀ ṣe.
0: ẹ̀rí ẹyọ kẹsàn-án tó yẹ náà la máa gbọ́ a lọ gbọ́ ìyókù nínú ìsọjí tó bá ti dé ilé pápó ní ìlú agége ìwọ kan bèrè àmọ́ playground wàárí rẹ gbà màmá bàbá kò sí ọgbọ́n tá a fẹ́ dá sí ọrẹ títẹ̀ ní àti káàdá ọrẹ yìí ni mo pè ní ọrẹ èmi ò ní mọ bojì ọmọ wíwúpọ̀ mú èèyàn mẹ́ta mẹ́rin wá tó o bá ti ń bọ̀ kò síye tó lè fi ránṣẹ́ olórúkọ jésù àtẹ̀mí àti ìwọ àní mọ bojì ọmọ ọlọ́run bàbá alábìyàmọ́ o ààyè ló wà.
4: Hello, hello, prophet 09060 57 11 10 fún ìtẹ̀síwájú ètò yìí ẹ lè fi ọrẹ sínú account details yìí 30 34 34 77 14 lẹ́ẹ̀kan sí 30 34 34 77 14 Fakẹ́yẹ̀ Emmanuel ló máa gbé jáde first bank.
0: Abiyamọ o, a ò ní máa bọ́ jẹmọ.
5: Oríṣiríṣi nínú ẹyọ kan tó tún ta wọ́n yọ rédíò àwa ara wa ní jọ̀ọ́.
6: Wasada 99.1 and the name Glow Shine Your Light.
7: Super Eagles.

iléeṣẹ́ tí ń rí sí ọ̀rọ̀ ètò ẹ̀kọ́ lóòrọ̀ òní náà ni wọ́n lọ di ẹnu ọ̀nà àbáwọlé olú iléeṣẹ́ wọn. Níbi wọn ti ṣe jẹ́ kí mínísítà fẹ́tù ẹ̀kọ́ Túnjí Aláùsá àti Adélé Akọ̀wé Fọlákẹ́ Ọlátúnjí David ó wọ inú ọ́fíìsì wọn nínú fọ́nrán fídíò tí ń jẹ̀rìnrìn lórí ẹ̀rọ ayélujára. Ló ṣe àfihàn bí àwọn òṣìṣẹ́ náà ṣe parapọ̀ sí ẹnu ọ̀nà àbáwọlé náà. Àwọn òṣìṣẹ́ ọ̀hún ni wọ́n ń bèèrè fún ìyọkúrò mínísítà fẹ́tù ẹ̀kọ́ náà. Bákan náà ni wọ́n ń bèèrè fún ìdásí nípa àwọn ìpèníjà tí wọ́n kojú lẹ́nu iṣẹ́ wọn. Ìwọ́de ọ̀hún ló ní í ṣe pẹ̀lú èdè àyedè tó wà láàrin àwọn alákòóso iléeṣẹ́ náà àti àwọn òṣìṣẹ́ ọ̀hún léyìí tí ò tí ì níyànjú. Ẹni tó jẹ olóyè nínú ẹgbẹ́ òṣèlú People's Redemption Party Yakubu Kingsley ti gbòdì mọ̀ pé ìyànsípò ẹnì kẹ́ni ló yẹ kí ó forísọ ìwà pẹ̀lẹ́ ìtẹ́lọ́rùn àti ìfọkànsí tòótọ́. Kingsley ṣe àlàyé pé ó jẹ́ òdì mímọ̀ wípé òdì wọ̀nyí òun náà ni ó yẹ kí wọ́n máa gbé ẹnikẹ́ni tí wọ́n bá fẹ́ yàn sí ipò-ilé. Nínú àtẹ̀jáde tó fi léde lónìí ojoojú mọ̀ pé irúfẹ́ ìpinnu báyìí ló yẹ kí àwọn aláṣẹ ilẹ̀ Nàìjíríà ó gùnlé láti máa fi yan ẹnikẹ́ni tó máa darí wọn. Bí ọgọ́rùn-ún àwọn awakọ̀ ojú pópó tó fi mọ́ àwọn oníṣòwò ti ṣe ìwọ́de ìfẹ̀hónúhàn lónìí lórí owó orí àti ọ̀wọ́n gógó owó epo bẹntiró. Ìgbòkègbodò ọkọ̀ àti ọjà títà òun ló dáwọ́ dúró láwọn apá ibìkan nípínlẹ̀ Enugu. Ìwọ́de náà ló ṣokùnfà bí wọ́n ṣe dí àwọn ojú ọ̀nà kan léyìí tí ó gbajúgbajà. Ìgbésẹ̀ wọ̀nyí ló tẹ̀lé bí alága àjọ tí ń po wọlé sásùnwọ̀n ìjọba nípínlẹ̀ ọ̀hún ẹni tí ń ṣe Ekene Namani ń ti ṣe ń ṣègbè lẹ́yìn bí wọ́n ti ń san owó orí nípínlẹ̀ náà léyìí tí àwọn oníṣòwò àti awakọ̀ nípínlẹ̀ ọ̀hún sọ wípé ó ti ń fa ìnira bá wọn pẹ̀lú bí ohun gbogbo ti ṣe ń gbówó lérí. Lákòótán igbákejì ààrẹ tẹ́lẹ̀rí Atiku Abubakar àti mínísítà fọ̀rọ̀ ìgbòkègbodò òfurufú Festus Keyamo ti ṣe ìdárò òṣèré tí ó dolóògbé ẹni tí í ṣe olùdọ̀tún Jacob lẹ́ni tó jáde láyé lẹ́ni ọdún 84. Ìpapòdà Jacob ọ̀hún ni ó di mímọ̀ nínú àtẹ̀jáde gba ti ọ̀dọ̀ ọmọ rẹ̀ ọkùnrin Olúsọjí. Nínú àtẹ̀jáde ọ̀tọ̀ọ̀tọ̀ Atiku àti Keyamo gbóríyìn fún òṣèré olóògbé náà níbi wọ́n ti ń júwò rẹ̀ gẹ́gẹ́ bí ẹni tó mọ àṣà ti ṣe tó sì tún lẹ́mí ìkónimọ́ra. Ìròyìn káàkiri ilẹ̀ wa fún tòní kò ní ju báyìí lọ. Olúwa Rẹ̀mílẹ́kùn Ìdòwú lolótú ìròyìn ọ̀hún Blessing Aroke lorúkọ tèmi jẹ́ o. Ẹ ṣeun tẹ́ ń gbọ́ wa ẹ̀ka sàn lẹ́ẹ̀kan sí i.

oríṣiríṣi nínú ẹyọ kan tó tún ta wọn yọ rédíò àwarawa níjọ ìkànnì glo fm àkúrẹ oríṣiríṣi nínú ẹyọ kan

ayé olórí rẹ tó ń bá wa ń gbé tò yìí àtọ̀rọ̀ gáfárà fún àwọn ìṣẹ́jú díẹ̀ tí a ti lò. Gbogbo olórí rẹ tó ń gbọ́ mi nídìílé tẹ̀ ti ń gbọ́ mi, ilé tẹ̀ ti ń gbọ́ mi yìí ò ní dàrú o. Àjọṣe wa ò sì ní bàjẹ́. Ètò yín ètò wa náà la tún ti gbé dé. Ìdílé ìwòyí pẹ̀lú ọ̀la lójú. Lórí ètò yìí la ti máa ń mẹ́nu ba àwọn ìdojúkọ tá à ń rí nínú ìgbéyàwó lóde òní àti àwọn àtúnṣe sí wọn, ìyẹn ní abala àkọ́kọ́. Abala ìkejì ni abala gbọdọ̀ ìfẹ́, abala gbọ́kọ̀ fàyà gbáyà fọ́kọ. Eléyìí ò yọ ẹnì kankan sílẹ̀. Ó wà fún ẹ̀yin tẹ́ ẹ̀ tí ìlọ́kọ̀ tẹ́ ẹ̀ sì tí ìníyàwó tàbí ẹ̀yin tẹ́ ẹ̀ ti pàdánù aya tàbí ọkọ yín. Ẹ̀yin gangan ni abala ìkejì lórí ètò yìí wà fún. A máa fún yín lọ́kọ̀, a máa fún yín níyàwó. Bẹ́ẹ̀ ni kò yẹ ká máa dá sùn, kò yẹ ká máa dájí. Ìdí tí adániwáyé fi dá wa lákọ tó tún dá wa lábo nìyẹn. Gbogbo ẹyin tíyàwó àbí ọkọ yín ti ṣohun tó bí yín nínú tẹni ẹ tí ẹ fọkọ mọ. Infact bí ò tiẹ lọkọ mọ, mi ò fẹ́ yàwó mọ. Ìrọ ló ń jẹ bẹ. Ẹ kọ lẹ́tà sí mi, ẹ jẹ́ kí n fún yín lọ́kọ, kí n fún yín níyàwó. Kò yẹ kẹ́ ẹ máa dá sùn, kò sì yẹ kẹ́ ẹ máa dájí. Ẹ dákun. Ìkànnì yín náà la wà Glow 99.1 FM. Ìkànnì tó ṣíwájú tákẹgbẹ́ rẹ̀ ń tẹ̀lé lẹ́yìn. Ìkànnì tó gbóúnjẹ fẹ́gbẹ́ tó tún gbà wò bọ̀. Comfort Bọ́sẹ̀dé Àríyọ̀ ni mò ń jẹ́. Ọlálójú ni wọ́n fi máa ń gbé mi lárugẹ. Èmi lolórúkọ tó ń pòwe, olórúkọ tó ń kọ́ni níwàwù, olórúkọ tó tún kìlọ̀ ìwà. Ẹ kúlẹ́ o.

ẹ̀yin tẹ́ ẹ̀ sì tí lórí ọ̀fẹ́ láti bèrè àlàáfíà àwọn òbí yín ẹ̀ dákun àfàkókò yìí ń rọ̀ yín ẹ̀ máa bèrè àlàáfíà wọn ẹ̀ máa pè wọ́n lóòrèkóòrè ẹ̀ jẹ́ kínú wọn ó máa dùn ẹ̀ forí gbàdúrà lẹ́nu àwọn òbí yín ẹ̀ dákun à ń bẹ̀ yín ni. Gbogbo ẹ̀yin ọ̀dọ́ tẹ́ ẹ̀ tí lọ́kọ tẹ́ ẹ̀ sì tí níyàwó ẹ dákun tẹ ẹ bá fẹ yàn ẹ lajú yín lẹ dáadáa ẹ rí dájú pé ẹ ṣèwádìí oríṣiríṣi nǹkan tó yẹ kẹ ẹ mọ kó tó di pé ẹ torí bọ ìgbéyàwó ìgbéyàwó ò ṣe ń sáré wọ báyìí kó má lọ di pé ẹ tún sáré jáde òun la ṣe ń rọ yín lórí ètò yìí gbogbo ẹyin tẹ ẹ tí yàn elédùá yàn fún yín tẹ bá ti fẹ lọkọ tẹ ẹ fẹ níyàwó ẹ ṣèwádìí dáadáa irú ìdílé tẹ ń lọ ẹ sì rí dájú pé níṣẹ tó mówó wọlé fún yín o ẹ dúró sórí ẹsẹ yín dáadáa kó owó máa wọlé fún yín nísìnyí tẹ ẹ bá tiẹ tí níṣẹ tẹ sì rí pé ìgbéyàwó wà wájú yín ẹ lè kọ àwọn nǹkan kan tó máa máa mówó wọlé fún yín kò yẹ kẹ ẹ má lówó lọwọ pàápàá jùlọ ẹyin obìnrin ó ṣe pàtàkì ká lówó ara wa a lè ra nǹkan tó wùn wá lásìkò tó wùn wá láì ṣe pé mo fẹ́ dúró de dádì lágbájá mo fẹ́ dúró de mọ́mì lágbájá ó yẹ káwa náà ní owó lọ́wọ́ tá a fi tọ́jú ara wa ẹyin obìnrin àtẹyin ọkùnrin náà ọ̀pọ̀lọpọ̀ àwọn ọkùnrin ló máa ń sọ pé ẹ ṣèbí ìyàwó mi ó ń ṣiṣẹ́ tó da nàá ìyàwó mi a máa gbọ́ bùkátà mi ọlọ́run ò ní ṣe wá lákùṣẹ́ àwọn akùṣẹ́ ọkùnrin àwọn akùṣẹ́ ọkùnrin ló máa ń sọ pé ẹ má wọrí tí ìyàwó mi bá dé ó máa sanwó ẹ̀ tí ìyàwó mi bá dé ó máa ṣe gbá ìyàwó ló máa gbé gbogbo bùkátà ayé wọn tí ò sì yẹ kó rí bẹ́ẹ̀ òun la ṣe ń rọ̀ yín ẹ rí dájú pé ẹniṣẹ́ tó ń mówó wọlé fún yín kò sí bí ìyàwó yín ṣe lówó tó ẹ̀yin ni ọkọ ẹ̀yin ni bàbá ẹ̀yin ló lórí ilé ẹ̀yin ló lùpèsè ẹ máa fowó lé wọn lọ́wọ́ bó tiẹ̀ jẹ́ pé lè kàwó ló ti ń ṣiṣẹ́ ẹ túbọ̀ máa fún wọn lówó lẹ́yìn owó owó náà ni kẹ́ ẹ máa fún wọn tẹ bá ti ń fóbìnrin lówó dáadáa kò ní síjà kò ní sí wàhálà gbogbo ẹ̀yin tẹ máa ń sọ pé ìyàwó mi kájú ẹ̀ ìyàwó mi lè ṣe gbá ẹ gbàdúrà fúnra yín ò ṣìná ń perú ẹ̀ àní tòṣì láṣẹ elédùmarè.

Ìdí pàtàkì tí ìgbéyàwó fi ń dàrú lóde òní tá a kì ń kà sí ni ọ̀rọ̀ lórí owó. Lóòótọ́, ìfẹ́ ni ìpínlẹ̀ṣẹ̀ ń gbogbo. Ṣùgbọ́n ìfẹ́ láìsówó lóde òní, ẹ̀ṣẹ̀ pọ́nbélé ni, ẹ̀ṣẹ̀ ni. Kò sóhun tá a bá ń ṣe báyìí nínú ìgbéyàwó, ọ̀rọ̀ lórí owó náà ni. Bíbélì gan fìdí ẹ̀ múlẹ̀, ó ní owó ni kẹ̀kẹ́ ẹ̀yìn rere. Ìwọ tó bá fẹ́ fẹ́yàwó tàbí tó fẹ́ fọ́kọ tó níṣẹ́ lọ́wọ́ tó mówó wọlé fún un, o tí ì ṣetán nìyẹn, o tí ì rẹ́dì. Láṣe ń rọ̀ yẹn dákun, ẹ rí dájú pé ẹ̀ mú owó wọlé fúnra ara yín. Tó owó bá ń wà, bóyá ọkọ yín fún yín ní bí 6,000 àbí 7,000, ẹ̀yin náà lè fi 3,000 kun. Tí gbogbo nǹkan bá ti ń jọra kò ní síjà, ẹ máa ṣe déédé. Ìmọ̀ aṣọ̀kan ẹ ó sì máa tọ́jú àwọn ọmọ tẹ́ ẹ bá bí. Ẹ ó lè fáwọn ẹbí àtara ní nǹkan tẹ́ ẹ bá fẹ́ fún wọn. Wọn ò ní máa fojú aláhùn wò yín. Àwọn ọ̀pọ̀lọpọ̀ ìdílé lénìí, wọ́n níyàwó ẹ̀ ló kọ̀. Ìyàwó ẹ̀ náà jẹ́ fún wa lówó. Ṣèbí gbà tí ò tí ì fẹ́, ó máa ń fún wa lówó. Àwọn gan ni rántí pé nígbà tí ìyàwó délé, bùkátà tún ti lé kan. Tọ́mọ bá tún wọlé, bùkátà lé ó tún lé sí. Tí wọ́n bá wá fún yín lówó bọ́n ṣe ń fún yín nígbà tán tí ìlọ́kọ tán tí ìníyàwó ẹ̀yìn ìdílé tẹ̀ ń gbọ́ mi, ẹ dákun, ẹ má fi ṣèbínú, ẹ má fi ṣèbínú, ẹ̀yin náà ẹ lọ wáṣẹ́ tó dáa ṣe. Mo ṣe ní ọ̀rọ̀ lórí owó ni mo fẹ́ mẹ́nu bà lónìí torí owó gan-gan-gan ni igi wọ́rọ́kọ́ tó ń dáná ìgbéyàwó rú lóde òní. Nígbà tó jẹ́ pé ọ̀pọ̀lọpọ̀ ìdílé ìyàwó nìkan ni búrùjí wà lọ́wọ́ ẹ̀. Òun lágbé bùkátà ọkọ, agbé tọmọ, agbé tẹbí, agbé tinú ilé, kò sí gbogbo bùkátà tó ṣẹlẹ̀ tí ò ní gbé. Ọkùnrin míì kàkà kó moore. A wá sọ di bàbàrà sí ọrùn ìyàwó ẹ, a sọ di iṣẹ́ pàtàkì á ní ẹ. Ìbò ṣáà ń ṣiṣẹ́, ò ṣáà rí pé mi ò tí ì ṣiṣẹ́. Tẹ́ ẹ bá tẹ̀ tí ì ṣiṣẹ́, kì í ṣe dandan ni kẹ́ ẹ wáṣẹ́ ìjọba lọ. Àwọn iṣẹ́ kan wà tó jẹ́ pé ẹ lè iṣẹ́ ọpọlọ ni, bíi ká gẹrun, bíi ká ránṣọ, bíi ká so bàtà, bíi ká tajà. Àwọn iṣẹ́ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ tó ń mówó wọlé tẹ́ ẹ̀ kà sí wọ̀nyí owó ńlá ló sì wà lórí ẹ̀. Ẹyin tó bá jẹ́ pé ìyàwó yín nìkan òun ni bàbá òun nìyá nínú ìdílé, bójọ́rọ̀ owó iléèwé òun náà ló máa san, bójó oúnjẹ òun náà ni, bí láńlọ́ọ̀dù bá dé kókókó òun náà ló máa san. Ẹ nílò àdúrà o, ẹ dákun kó dá kọkùnrin ó máa lówó lọ́wọ́. Tẹ́ ẹ bá lówó lọ́wọ́ tẹ́ ń fún ìyàwó yín, tẹ́ ń tọ́jú àwọn ọmọ yín, tẹ́ ń tọ́jú ẹbí yín, iyì yín á pọ̀, wọ́n á máa bu ọlá fún yín, wọ́n á máa buyì fún yín ni. Ìgbà yẹn lẹ́ máa gbọ́, ẹ jẹ́ kí dádì wá dé, ẹ jẹ́ kí dádì wá dé. Ọkùnrin tán bá ń sọ fún pé ẹ jẹ́ kí dádì wá dé, ọlọ́rọ̀ ni olóríire ẹ̀dá ni, ọkùnrin pàtàkì ni. Ṣùgbọ́n ìtàn bá ń sọ fún yín pé kí ló fẹ́ ṣe tó bá tẹ̀ dé, ẹ máa sọ̀rọ̀ yín lọ́jà rẹ̀ ṣe bówó ni màá fún yín. Ẹ dákun, irú ọkùnrin tírú ọ̀rọ̀ bẹ́ẹ̀ bá ń jáde sí kì í ṣe ọkùnrin tó dúró déédé o. Ẹ dákun, ẹ̀yin ọkùnrin tẹ lórí ọ̀fẹ́ láti máa gbọ́ mi, ẹ wáṣẹ́ ṣe iṣẹ́ tó yóò mọ̀ mówó wọlé, iṣẹ́ tó bófin tá a mówó wọlé fún yín. Tẹ́ fi máa ṣọkọ rere fáwọn ìyàwó yín, tẹ́ sì fi máa ṣe bàbá rere fún àwọn ọmọ yín. Ọ̀pọ̀lọpọ̀ ọkùnrin fẹ́ ṣe ṣùgbọ́n torí kò sówó ló ṣe sọ ìyàwó ẹ̀ di single mother. A dà ságídí tó bá sọ fún ẹlẹ́ni pé kò sówó, ọ̀la kò sówó, ọ̀túnla kò sówó, ìyàwó afárígá, ọ̀rọ̀ á wá di gbọ́nmi sí omi òtò anúdà. Tó bá mọ̀ pé ò lè faradà, máa gba ilé ìyá rẹ lọ, ilé á wá dàrú tí ò sì yẹ kó rí bẹ́ẹ̀. Láṣẹ ń rọ̀ yẹn dákun, owó ṣe pàtàkì nínú ìgbéyàwó. Ọ̀pọ̀lọpọ̀ á ní tí n bá ti nífẹ̀ẹ́ ọ̀rọ̀ owó kékeré ni. Ẹ dákun, bó bá tiẹ̀ nífẹ̀ẹ́ yín tẹ nífẹ̀ẹ́, ọ̀rọ̀ owó ńlá ni o, torí pé tẹ bá tó bá fẹ́ ṣerun tẹ́ ẹ rówó fún, ìjà máa bẹ̀rẹ̀. Tó bá fẹ́ sanwó iléèwé ọmọ tẹ ń sọ story, wàhálà ni. Láṣẹ ń bẹ̀ yín, atọ́kùnrin àtobìnrin, ẹ̀rí dájú pé ẹ níṣẹ́ tó mówó wọlé fún yín. Tọ́kùnrin bá ń ṣiṣẹ́ tóbìnrin ń ṣiṣẹ́, tẹ wá rí pé kùdìẹ̀kudiẹ kan wà. Bójọ́wọ́ ọkùnrin ni kùdìẹ̀kudiẹ yẹn ti wáyé, obìnrin á lè dìde fún ania. Olówó orí mi ó ṣàtì ń ṣe láti bẹ̀rẹ̀ jẹ́ ràn ẹ́ lọ́wọ́ lásìkò yìí, ṣùgbọ́n wàá san o. Yẹ mọ̀ pé àwọn ọkùnrin kan wà, yáwó má san ni wọ́n.

tú ètò ìdílé pẹ̀lú ọ̀la lójú èmi ní ẹni tí ọlọ́run mọ̀ mo nílò ọkọ rere lórí ètò yìí irú ọkùnrin bẹ́ẹ̀ kò jẹ́ ni sóbẹ̀rù ọlọ́run tó níṣẹ́ tó dá a lọ́wọ́ tó sì ṣe é mọ́yàn gan mo níṣẹ́ tó dá a lọ́wọ́ o mo sì kàwé dáadáa mi ì tí ì bímọ rí mi ì sì tí ì lọ́kọ rí ẹni tó bá máa fẹ́ mi kò ṣetán láti ṣe ohun táwọn òbí mi bá ní kó ṣe nọ́mbà mi rèé address mi rèé ẹ ṣe olóòtú ẹni tó bá nífẹ̀ẹ́ sí arábìnrin yìí èmi ní kẹ́ ẹ pè lẹ́yìn ètò sí 08035632 sí olóòtú ètò ìdílé pẹ̀lú ọ̀la lójú èmi ní ẹni tí ọlọ́run mọ̀ mo nílò aya rere lórí ètò yìí irú obìnrin bẹ́ẹ̀ kò jẹ́ni tó bẹ̀rù ọlọ́run tó sì níṣẹ́ tó dá a lọ́wọ́ mo ṣetán láti ṣe ohun tí ẹ bá ní kí n ṣe nọ́mbà mi rèé address mi rèé ẹ ṣe olóòtú ẹni tó bá nífẹ̀ẹ́ sí arákùnrin yìí èmi ní kẹ́ ẹ pè lẹ́yìn ètò sí 08035632 sí olóòtú ètò ìdílé pẹ̀lú ọ̀la lójú èmi ní ẹni tí ọlọ́run mọ̀ mo nílò aya rere lórí ètò yìí irú obìnrin bẹ́ẹ̀ kò jẹ́ni tó bẹ̀rù ọlọ́run mo ti bímọ mẹ́ta mo pàdánù aya mi bí ọdún mẹ́fà sẹ́yìn mo ṣetán láti fẹ́lòmíì báyìí nọ́mbà mi rèé address mi rèé ẹ ṣe olóòtú ẹni tó bá nífẹ̀ẹ́ sí arákùnrin yìí èmi ní kẹ́ ẹ máa pè lẹ́yìn ètò sí 08035632 sí olóòtú ètò ìdílé pẹ̀lú ọ̀la lójú èmi ní ẹni tí ọlọ́run mọ̀ mo nílò aya rere lórí ètò yìí irú obìnrin bẹ́ẹ̀ kò jẹ́ ẹni tó bẹ̀rù ọlọ́run tó sì jẹ́ onímọ̀tótó tó tún níṣẹ́ tó dá a lọ́wọ́ èmi níṣẹ́ tó dá a lọ́wọ́ mo ti bímọ méjì mo pàdánù aya mi bí ọdún méjì sẹ́yìn mo ṣetán láti fẹ́lòmíì báyìí nọ́mbà mi rèé address mi rèé ẹni tó bá nífẹ̀ẹ́ sí kó pè mí lẹ́yìn ètò yìí sí 08035632 sí olóòtú ètò ìdílé pẹ̀lú ọ̀la lójú èmi ní ẹni tí ọlọ́run mọ̀ mo nílò ọkọ rere lórí ètò yìí irú ọkùnrin bẹ́ẹ̀ kò jẹ́ni tó bẹ̀rù ọlọ́run mo ti bí gbogbo ọmọ inú mi o mo kò fẹ́ adé orí ni torí mo pàdánù ọkọ mi bí ọdún márùn sẹ́yìn nọ́mbà mi rèé address mi rèé ẹ ṣe olóòtú ẹni tó bá nífẹ̀ẹ́ sí arábìnrin yìí wọ́n ní àwọn ò fẹ́ bímọ mọ́ gẹ́gẹ́ bí àlàyé tí wọ́n ṣe adé orí ni wọ́n kàn fẹ́ kó pè mí lẹ́yìn ètò sí 08035632 sí olóòtú ètò ìdílé pẹ̀lú ọ̀la lójú èmi ní ẹni tí ọlọ́run mọ̀ mo nílò ọkọ rere lórí ètò yìí irú ọkùnrin bẹ́ẹ̀ kò jẹ́ni tó bẹ̀rù ọlọ́run mo kàwé dáadáa mo níṣẹ́ tó dá a lọ́wọ́ mi ò tí ì bímọ rí mi ò sì tí ì lọ́kọ rí ẹni tó bá máa fẹ́ mi kó bẹ̀rù ọlọ́run nọ́mbà mi rèé address mi rèé ẹni tó bá nífẹ̀ẹ́ sí arábìnrin yìí ọ̀dọ́ ni wọ́n iṣẹ́ tí wọ́n ń ṣe ni ò fún wọn lórí ọ̀fẹ́ láti wá ọkọ fúnra wọn ẹni tó bá nífẹ̀ẹ́ sí wọn kó pè mí lẹ́yìn ètò sí 08035632 sí olóòtú ètò ìdílé pẹ̀lú ọ̀la lójú èmi ní ẹni tí mo nílò ẹni tó mi èjì 03 báyẹ̀ má ì tí ì pè ẹ̀yin tẹ́ ẹ̀ bá sì pè ẹ fi àtẹ̀jíṣẹ́ ránṣẹ́ sí ayélujára aláwọ̀ ewé tó wà lórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ wa tá a mọ̀ sí wọ́ọ̀tù kò ń ṣe ohun tó bọ̀ sí olóòtú ètò ìdílé pẹ̀lú ọ̀la lójú èmi ní ẹni tí ọlọ́run mọ̀ mo nílò ọkọ rere lórí ètò yìí mo pàdánù ọkọ mi bí ọdún márùn sẹ́yìn mo ti bímọ méjì o mo sì níṣẹ́ tó dá a lọ́wọ́ mi ò fi bẹ́ẹ̀ kàwé nọ́mbà mi rèé ṣe olóòtú ẹni tó bá nífẹ̀ẹ́ sí arábìnrin yìí kó pè mí lẹ́yìn ètò sí 08035632 sí olóòtú ètò ìdílé pẹ̀lú ọ̀la lójú èmi ní ẹni tí ọlọ́run mọ̀ mo nílò aya rere lórí ètò yìí irú obìnrin bẹ́ẹ̀ kò jẹ́ni tó bẹ̀rù ọlọ́run mi ì tí ì fẹ́yàwó rí mi ò sì tí ì bímọ rí mo níṣẹ́ tó dá a lọ́wọ́ mo sì kàwé níwọ̀nba nọ́mbà mi rèé address mi rèé ẹ ṣe olóòtú ẹni tó bá nífẹ̀ẹ́ sí arákùnrin yìí èmi ní kẹ́ ẹ pè lẹ́yìn ètò sí 08035632 ẹ dákun ẹyin tẹ́ ẹ bá tí ì ṣetán láti fọkọ tàbí fẹ́yàwó ẹ má kọ lẹ́tà sí mi o torí ọ̀pọ̀lọpọ̀ àwọn tó bá pè wá ní ẹ àwọn fẹ́ lọ rò fún ọdún kan ná nígbà tẹ bá gba ìwé pé ẹ fẹ́ fọkọ ẹ fẹ́ fẹ́yàwó táwa ní a fẹ́ fún yín níwọ̀nba ọjọ́ díẹ̀ ó kẹ lọ ṣèwádìí ara yín tẹni ẹ olóòtú mo fẹ́ lọ rò wá mo fẹ́ fọdún kan rò wá ẹ̀yin tó bá jẹ́ pé ọdún kan ọdún méjì sí mẹ́rin jù bẹ́ẹ̀ lọ lẹ fẹ́ fi máa rò ẹ tí ì nílò ọkọ nìyẹn ẹ sì tí ì nílò ìyàwó ẹ dákun

0: Ẹ jẹ́ kọ́ ọmọ burúkú yìí tẹ̀sí yín lójú.
1: Ẹ wọ́n ní òbí ń bí ọkùn yín.
0: Ọmọ tí ò lẹ́kọ̀ọ́ yìí.
1: A jẹ́ kọ́ àwọn yóò ń gbé bùkátà yìí.
2: 90%.
0: Ẹ ṣe wọ́n mi. Mọ tẹ̀sí mọ́ mi.
1: Ẹ wọ́n ní òbí ń bí ọkùn yìí. Jẹ́ kí àwọn yóò gbé bùkátà yìí.
0: Lọ́dà lẹ́yà. Ètò mi nìyẹn o, ọkùnrin bí o.
1: Ọkùnrin
0: yẹn ta ló já wọlé. Mọ́mí kíkí yẹn máa lọlé.
1: Ẹgẹ bí parí omi kíkẹ́
0: o. Ẹ máa lọlé ẹ lọ́bọ̀ kọ yín. Kẹ wá gbé alùpàtì ọmọ yín kẹ wá gbé kú òmí sídìí.
1: Ògìgbó yẹn ló ṣe bẹ́ẹ̀ ògìgbó yẹn táwọn
0: bẹ́ẹ̀. Ẹ lọ rọ gìgbó náà sọmọ yín ní kékeré.
1: Bẹ́ẹ̀ ni, àwọn mi máa bó.
0: Kí ara ilé kí ó di ọjọ́ mẹ́yàn.
1: Ẹ ojú ọjọ́ mẹ́jọ.
0: Ta ló tún wà lójú ìlà
1: pẹ̀lú wa? Ẹ
0: Hello.
3: Hello. Hello. Ṣé kí ni o jẹ́ wọlé látàárọ̀?
0: Ẹ lè wọlé sà.
1: Ẹ wọlé.
0: Hello. Ọjọ́ wo?
1: Ìgbà tí ò yé kò yé wọlé. Bá gbé òye ni a wọlé.
0: Kíni? Ọmọ ẹlọ́mọ yìí dìdìrín ó dìdìrín. Ẹ wọ̀ burúkú lọ jáde lẹ́nu ẹyẹ tiẹ̀. Ẹ dúró èló lẹ fún ìyàwó ńlá àsìkò wọ ọbẹ̀.
3: Ẹjọ́ kí ìwọ ló jẹ́ kíkí kí yan ó ta sí mi. Ìyàn tó ń sọ̀rọ̀ bí ọ̀sọ̀ yìí ìwọ lójú ó ta sí mi.
0: Ó lẹ́yìn fowó ọbẹ̀ ẹlẹ̀ ń lé.
1: Ẹ jù fowó yín kó obìnrin tán.
0: Ó lẹ́ láìkí àlejùyàwó lé yín lọ.
1: Bẹ́ẹ̀ yín yọ àwọn rìdíìmù mọ́ńtẹ́yàn fàyà.
0: A chọ́ọ̀ṣì ló ń jẹ́ bẹ́ẹ̀.
1: Ẹ àwọn nǹkan tó ń wá nìyẹn.
0: Rárá ọba pè ní Ṣẹ́sì Àbàkà.
1: Kéèkì Àbàkà, ok.
0: Ṣẹ́sì rè é.
1: Bàkà rè é, ok.
0: Juventus rè é. Napoli.
1: Napoli.
0: Napoli tó dàbí Èkó. A ti ń lọ ilé wa, ẹ̀yin ọ̀dá yẹn. Mọ̀mí Margaret ná bá wa rè ti prógráàmù
1: yìí. Obìnrin tó tẹ̀yẹ yín wá sí túdú ìbúlẹ̀ ti.
0: Tani
1: mẹ́. Tó sọ láì, ẹni tó tẹ̀yẹ wá sí òye.
0: Ọlọ́run máa ba yí ọ̀tẹ́ ẹ̀jẹ̀ ìdí ẹ̀jẹ̀ wa. Alákòóbá mọ̀, irọ́ ni mi, ẹ̀jẹ̀ fídíò kọ́ ọ̀lú, ẹ̀jẹ̀ fídíò kọ́ ọ̀lú. Kò sóbìnrin bí o kọ́ máa lọ ti olúwa ẹ̀ mọ́ta lónìí.
4: Lójú ẹ̀ ni.
0: Torí kò sóbìnrin tó fà ìdí, àwọn ọmọ búkú lọ́mọ yìí ni. Ọ̀fẹ́ rọrùn wọ̀ ni. Torí pé ẹ̀yin tẹ́ ẹ ti fọ pàǹtì ìyàwó yín rí.
1: Bẹ́ẹ̀ni.
0: Tẹ́ ẹ fọ́ndà wí ẹ̀yàwó rí.
1: Ẹ jẹ́ kí obìnrin tẹ́ gbé wa ìṣòro náà. Obìnrin tẹ́ gbé wa tó sọ náà.
0: Ẹ jẹ́ sọ̀rọ̀.
1: Ok, ẹ fi ẹ̀ kọ́ àwọn ọmọkọ́ àwọn méjìlá ṣe program.
0: Sign up sọ́gbó di ọjọ́ mẹ́jọ.
1: Ó jẹjọ́ mẹ́jọ kíkẹ́ yín ló kọ̀ ní ọmọ ìjọba yín.
0: Ó forí gbalẹ̀ àbíkú. It's 080-3379-3018 ni nọ́mbà wa. It's 080-3379-3018 ni nọ́mbà lórí Facebook. Ọlọ́run Fẹ́mi Àjàkáyé àwọn èèyàn ò jẹ́ kẹ́tò wa ní bí ẹ̀rìn mọ́. Ètò wa ò ní bí ẹ̀rìn mọ́. Kíkì yín gan ò ní bí ẹ̀rìn.
1: Mo yín àsọ́fà.
0: Wọ́n ará.

0: ẹ̀yin olólùfẹ́ àti ẹ̀yin tó ń wá ìfẹ́.
1: Ẹ káàbọ̀ sí ọgbà ìfẹ́, ètò tó ń fún ọkàn láyọ̀ àti ìtura.
0: Pẹ̀lú olólùfẹ́ ẹ̀yin MC Church K.
1: A ó ka àwọn ìkíni fún olólùfẹ́ tí ó yàn láàyò.
2: A ó tún fi àwọn orin ìfẹ́
1: gbé e lárugẹ. A ó tún bá yín wá ìfẹ́ tòótọ́. Ẹ ó tún láǹfààní láti máa gbọ́ àwọn àṣírí ìkọ̀kọ̀ Secret Place.
3: Odò ìfẹ́ kún máa lò ẹ́ bínú ìfẹ́ jó mi ò kò yá.
1: Láti agogo mẹ́sàn-án sí agogo mẹ́wàá ní gbogbo ọjọ́ Wednesday.
0: Níkẹ́ pàdé bàbá ìfẹ́ Olúkáyọ̀dé Ajayi Church tí ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn mọ̀ sí Church K.
1: Bẹ́ẹ̀ni, ẹ darapọ̀ mọ́ mi lórí ìkànnì Glow 99.1 FM Ìjàgbó Estate Àkúrẹ́.
4: Ìfẹ́ làkọjá òfin o.
1: Ọgbà ìfẹ́, ìfẹ́ ni gbogbo nǹkan, ìrìnàjò ìfẹ́ wa ò ní dànù.
5: Ojo nígbà ẹ̀rọ, ọkọ̀ ìfẹ́ wa ò ní dànù, ìpìlẹ̀ ìfẹ́ wa lórí òdodo ló wà.
6: Oríṣiríṣi nínú ẹyọ kan tó tún ta wọ́n yọ, rédíò àwa ara wa níjọ.
7: Stay tuned on Glow 99.1 FM, your station, your voice.

0: Eka le, esiku ishe oni, akojopo iroyin lamowa lati ikoni Glow 99.1 FM Ijapo Estate Akure, Adebowale, Ola Seni, loni iroyin, saju awon koko inu iroyin. Gomina Ayédátiwa ti fi gbèǹdéke ọjọ́ mẹ́rìnlá lédè fáwọn ọ̀daràn tó fi gbọ́ ọba Ṣebùbá láti yẹra fún ìpínlẹ̀ Ondo. Àwọn òṣìṣẹ́ iléeṣẹ́ ìjọba àpapọ̀ tó ń bójútó ètò ẹ̀kọ́ ló di ọ̀nà àbáwọlé sí olú iléeṣẹ́ fẹ́tọ̀ ẹ̀kọ́ lónìí. Nílẹ̀ òkèrè Trump ló ti fajúro sí àṣẹ ilé ẹjọ́ tó ga jùlọ lórí ìlànà àtọ̀ fún ètò ìdìbò nílẹ̀ Amẹ́ríkà. Ẹkúnrẹ́ ìròyìn bọ̀ lọ́nà láìpẹ́ ẹkú tẹ́tíléko.
1: Àkójọpọ̀ ìròyìn ní tìbútò orílẹ̀-èdè wa lamútọ̀ yìí wá.
0: Ẹ ṣeun tẹ́ ń gbọ́ wa. Ẹkúnrẹ́ ìròyìn nìyí. Gómìnà ìpínlẹ̀ Ondo Lucky Ayédátiwa ló ti pàṣẹ fún àwọn ẹgbẹ́ tó ń ṣojú àwọn ọlọ́kọ̀ àkóyọyọ ní ìpínlẹ̀ Ondo láti ṣe àsọ̀rọ̀ ìpinnu láti ṣe àlékún iye tí wọ́n fi ń kó yẹ̀pẹ̀ owó yanrìn òun àtòkúta títí ìgbà tí ìjíròrò yóò wáyé lórí ọ̀rọ̀ náà láti mú iye lè tí ó rọ àwọn èèyàn lọ́rùn. Kọmíṣánà fún ohun àmúṣagbára àti ohun àlùmọ́nì Johnson Alabi ló tari àṣẹ gómìnà síta lẹ́yìn ìfikùnlukùn pẹ̀lú àwọn adarí ìgbìmọ̀ ẹgbẹ́ àwọn ọlọ́kọ̀ àkóyọyọ ní orílẹ̀-èdè Nàìjíríà ẹ̀ka ti ìpínlẹ̀ Ondo. Kọmíṣánà tẹnumọ́ pé gómìnà Ayédátiwa ní ó farajì sí ìpèsè àyíká tó rọrùn fáwọn òṣìṣẹ́ fáwọn iléeṣẹ́ àti okoòwò láì mú ìnira bá àwọn ènìyàn ìpínlẹ̀ Ondo. Gómìnà ìpínlẹ̀ Ondo Lucky Ayédátiwa ló ti fún àwọn kọlọ̀rọ̀ sí ẹ̀dá àfapúrọ̀rí tó farasinko sínú àwọn igbó ọba ìpínlẹ̀ Ondo ní gbèǹdéke ọjọ́ mẹ́rìnlá láti fi àwọn igbó ọba sílẹ̀ káàkiri ìpínlẹ̀ Ondo. Olùrànlọ́wọ́ gómìnà lórí ọ̀rọ̀ igbó ọba Bídèmí Ọbáyangàn ni ó sọ èyí di mọ̀ lásìkò ìfọ̀rọ̀wérọ̀ pẹ̀lú àwọn oníròyìn nílùú Àkúrẹ́ lónìí tí í ṣe olú ìlú ìpínlẹ̀ Ondo. Ọbáyangàn sọ pé àṣẹ gómìnà ni ó wà fún àwọn ajínigbé àti àwọn ọ̀daràn tó ń fi igbó ọba Ṣebùbá àti pé àṣẹ náà ló jẹ́ ọ̀kan lára ìgbésẹ̀ akin láti túbọ̀ ṣe ìrólágbára ètò ààbò ìpínlẹ̀ Ondo fún ìrúgọ́gọ́ ọrọ̀ ajé. Ní báyìí iléeṣẹ́ ààrẹ ló ti fèsì sí àìgbọ́ra-ẹni-yé tó ń wáyé láàrin gómìnà ìpínlẹ̀ Anambra nígbà kan rí tó tún jẹ́ olùdíje sípò ààrẹ nínú ẹgbẹ́ òṣèlú Nigeria Democratic Congress NDC Peter Obi àti ìjọba ìpínlẹ̀ ọ̀hún nípa àwọn ìgbésẹ̀ nípa sísan gbèsè eléyìí tó wà lọ́rùn ìpínlẹ̀ náà. Abẹ́ṣekáwọ ààrẹ Bọ́lá Tinubu lórí ọ̀rọ̀ ìròyìn àtọ̀nà Àtọ̀báyọ̀ Ọ̀dọ́nùgà nínú àtẹ̀jáde kan lónìí sọ pé Obi ló ti ṣáájú sọ pé òun san gbogbo gbèsè eléyìí tí ìpínlẹ̀ náà jẹ kí ó tó kúrò lórí àlééfà níbi ó ti pé Obi níjà láti jami nínú ìdíje sípò ààrẹ lẹ́yìn ìlérí tó ti ṣáájú ṣe wípé òun yóò yọwọ́ bí ọ̀rọ̀ náà kò bá rí bóun ti sọ. Obi ló ti ṣáájú sọ pé ìṣèjọba òun ni ó san bílíọ̀nù 15 náírà àjẹlẹ̀ owó ìfẹ̀yìntì àti àjẹmọ́nú àwọn òṣìṣẹ́fẹ̀yìntì. Ẹ̀wẹ̀ nínú àtẹ̀jáde kan lónìí látọwọ́ alákòóso iléeṣẹ́ ìjọba ìpínlẹ̀ Anambra fẹ́tọ̀ ìròyìn lọ mẹ́fọ̀ ni ó ti yẹ̀gẹ́ ẹnu sí ọ̀rọ̀ tí Peter Obi sọ tó ń ti àlàyé pé owó tí Obi ń tọ́ka sí ní èyí tí wọ́n pa wọlé lábẹ́lé kì í sì ṣe owó tó wà nínú àsùnwọ̀n tí wọ́n yà sọ́tọ̀ fún ìrànlọ́wọ́ àyípadà ojú ọjọ́ àti ìṣẹ̀lẹ̀ pàjáwìrì. Níbi àwọn ilé ẹ̀kọ́ káàkiri ìpínlẹ̀ Ondo ti ṣe padà sẹ́nu ẹ̀kọ́ àríwísí ló ti ń wáyé nípa ààbò àwọn akẹ́kọ̀ọ́ àti àwọn olùkọ́ fáwọn òbí àti àwọn aláṣẹ ilé ẹ̀kọ́. Níbi ìjọba ti ṣe ń tẹ̀wájú akitiyan ìrólágbára ètò ààbò àwọn olùgbé ló ti ń pè fún àlékún ètò ààbò fún àwọn ilé ẹ̀kọ́. Ẹkúnrẹ́ ìròyìn ń rìn látẹnu Aminat Adékúnlé.
2: bi awon ile eko jakejado ipinle ondo ti pada senu eko ni ojo aje iko bara si eto abo awon oluko ati akeko je ohun ti awon eniyan tin fi ero won han le lori nipa ipo ti eto abo wa ni ile eko ati laarin ilu ni bi awon obi se yanda awon omo won si awon ile eko awon eniyan tin se ayewo nipa ilana eto abo ti awon alase gbe kale fun eto iko ni kaakiri awon ile eko okan lara awon olugbe adekunle adewumi so pe eto abo lawon ile eko ti gbe peli si ju titi ateyinwa lo pelu itoka pe awon akitiyan ijoba ateyinwa ati asiko yi tin se sori
3: ti a ba ni ka wo oro eto abo lenu ojo meta ya ri pe o tun lole die nitori na a le so pe ijoba won ri ise ati ijoba apapo ati ijoba ipinle o mo ni gbagbo pe se ni won sise po lati ri pe won pinwo iwa odaran iwa ajinigbe ati awon oro mi to ni se pelu oro iserubalu ati eto abo to mehe ni ipinle wa ati orilede wa lapapo sugbon won tun le se dada ju bayi lo lara awon igbese ti areti pe ki won gbe ni pe ki won je ki awon ileiwe wa ki awon osise alabo ki won ma so wamu wamu den ijoba papa awon na le gba awon oluso ileiwe won yen sibe ti won ma wa nbe ni gbogbo igba to je pe awon ma wa ni ojula lakan fi sori yala awon to wo so ni o awon ti o wo so ni o ka awon osise leto abo na ki won ma pa ara awon ileiwe won yen yo je ki eto abo ki o tubo duro wamu wamu si ni ipinle wa ati ni orilede nigeria lapapo ataba ni ka so titi de akoko yi bi ti le je pe a n gbo lawon koko pe awon mo koko sonu sugbon ko dabi igba ti oro eto abo to le koko koko koko koko koko koko ni pele wa gugu wa la rin gbe so a le so pe nkan to ba nse lori oro eto abo o sise so ki won tepele mo lati ma se ki won je ki awon ise abo ki won ji kan wa kaakiri awon ilewe wa yo je ki eto abo ki o wa awon to ba te fe wuwo dan to ba te ri pe awon ise labo won be nitosi won pin owo omo won bo aso
2: adeomi tun tenu mo pe o ku bayi ni ibon ro
3: ni iwoye temi won gbeyanju sugbon ki won se dada si lati ri pe won daabo bo emi ati dukia awon eyan ki won daabo bo awon akeko ki won daabo bo awon oluko ka won oluko ki won le fi ifokan bale ki won le fi sise won nigba na ni eto eko yo ye koro fun awon akeko wa ki won moju to eto eko ki won moju to eto eko dada sugbon ti abo ba ti si won ni le lanfani lati moju to eto eko bo ti to ati bo ti ye so won gbeyanju dada o nipa ti oro eto abo sugbon ko to bo gbeyanju si papa be awon se wole lebo wa ni prevention is better than cure ki won prevent iwa ti nkan buruko to le sele o dara ju ki ma so pe a o sele tan won se wa n sakire so tori na ki ijoba awon osise olopa awon osise alabo gbogbo ki won gbe igbese lati dena iwa laburu ti ba sele iyan gan gan ni ibi ti o ku ti won gbodo doju ko bayi
2: ise sin be lati se fun ifesemule eto abo awon akeko ati oluko ni bi sa eto eko tutun miran ti gbera so pẹ̀lú bí ètò ẹ̀kọ́ ti gbéra sọ jákèjádò nípínlẹ̀ Ondo ìfẹsẹ̀múlẹ̀ ìlànà ìpèsè ètò ààbò àti ìfọwọ́sowọ́pọ̀ láàrin ìjọba àwọn ilé iṣẹ́ ààbò ilé ẹ̀kọ́ àti àwùjọ ṣe pàtàkì láti rí wípé àwọn ilé ẹ̀kọ́ wa wà ní àlàáfíà Aminat Adekunle ló ń jábọ̀ ìròyìn fún Glo FM.
0: Ní báyìí àwọn òṣìṣẹ́ ilé iṣẹ́ fẹ́tọ̀ ẹ̀kọ́ lónìí ní ti ẹ̀ka ìjọba àpapọ̀ ni wọ́n bẹ́ gidina àbáwọlé sí olú ilé iṣẹ́ náà tí wọn kò sì fún mínísítà Túnjí Aláùsá láàyè láti wọlé sí ọ́fíìsì rẹ̀ àti Adelé akọ̀wé àgbà Fọlákẹ́ Ọlátúnjí David. Nínú fọ́nrán kan tó ti di tọrọ fọ́nkalẹ̀ lójú òpó ayélujára báyìí ló ṣe àfihàn bí àwọn òṣìṣẹ́ náà ti ṣe dínà mọ́ àwọn ọkọ̀ tó ń kọ́wọ́rìn pẹ̀lú mínísítà kété tí wọ́n gúnlẹ̀ sí agbègbè iléeṣẹ́ ọ̀hún. Ẹgbẹ́ àwọn òṣìṣẹ́ náà ni wọ́n ti ṣáájú ń pè fún ìyọnipo mínísítà níbi wọn ti ké gbàjarì ohun ìkọminú nípa ìgbàgbádùn àwọn òṣìṣẹ́ àti ìlànà iṣẹ́ ní iléeṣẹ́ náà. Ìfọ́nú ọ̀hún ni ó tọ́ka sí àìgbọ́ra ẹniyé tó ń wáyé láàrin àwọn adarí iléeṣẹ́ ọ̀hún àti àwọn òṣìṣẹ́ bó tilẹ̀ jẹ́ pé ìpàdé ló ti ṣáájú wáyé láti wọ ojútùú sí àìgbọ́ra ẹniyé náà. Yíyan ọ̀rẹ́ lè pèsè ìrànlọ́wọ́ àti kóríyá ní pàápàá lẹ́nu ẹ̀kọ́ ṣùgbọ́n níní àjọṣepọ̀ pẹ̀lú àwọn èyí tí ò dára ni ó lè ṣe àkóbá fún ètò ẹ̀kọ́ àti àfojúsùn àṣeyọrí. Àṣojú kọ̀ròyìn wa Rachel Salami ló yiri ìpinnu àwọn aráàlú wò nípa ipa tí ọ̀rẹ́ níní ń kó ní lára ètò ẹ̀kọ́. Abọ́rẹ̀rẹ̀ látẹnu Oyin Dàmọ́lá Ògúnmọ́lú.
4: Fún ọ̀pọ̀ àwọn akẹ́kọ̀ọ́ ìgbésí ayé ilé ẹ̀kọ́ gíga kì í ṣe nípa ẹ̀kọ́ iṣẹ́ ilé àti ìdánwò nìkan ó sì jẹ́ àkókò tí àwọn èèyàn máa fi ń dọ̀rẹ́ ṣùgbọ́n báwo ni àwọn dídọ̀rẹ́ wọ̀nyí ṣe lè ní ipa lórí ẹ̀kọ́ àwọn akẹ́kọ̀ọ́. aralu kan so anfani to wa laarin ibasepo awon akeko
5: ibasepo okunrin ati obirin ore sore ni lewe lope gba o je anfani pupo fun won bi kon ma ma ro kon lowo ni lati le kawe won abi lati le se assignment won to ba je pe o fe re kon boya o fe sire re sinu eko ekeji le di lati ran lowo even gan boya nipa oro ran ra won lowo so ibasepo o ma wulo lope gba
4: aralu mi so akoba to wa laarin ibasepo awon akeko
6: opa akoba lo wa lara ibadan re ni akoko ti ko ye ko je to ba ja akoko to dara ko si akoba nbe ugbon ni akoko ti o ye ko je laarin awon omo to wa ni ile eko giga won ni wipe o ma ngba akoko lati ka iwe iwe to ye kon ka igba ti ye kon se night class tori elomi ba e time ti ye kon se night class ni la ma fi call okunrin igba la ma fi shot ye elomi mo po ni don won mo po ni test ni waju time ye la be si ma fi popo ade ko ma pada yori si ija kule lenu eko
4: bi awon akeko se ba irinajo eko won lo ibere to wa nibe ni boya won le ma ni awon ore to se pataki lai je ki ibasepo na di won lowo ninu eto eko won awon ore ti akeko banbarin le ni ipa pataki ninu igbese aye won ni ile eko giga yi si je ki yiyan awon eyan to ye lati ba sore ati sise iwonsun wose to ye laarin ore ati eko je ohun pataki
0: akojopo iroyin le nteti si lati koni glue 99.1 fm akure lutikiji iroyin le ti teti gbo bi are ile america donald trump se benu atelu idajo ile ejo to gajule lulede na nipa ilana eto idibo ti nbo lona ekunre iroyin ohun le ma teti gbo lekunre ti abati lo ta ba ti pada de eku teti leko

0: oríṣiríṣi nínú ẹyọ kan tó tún ta wọn yọ rédíò àwa ara wa ni yọ. Ìkànnì Glo FM Àkúrẹ́ oríṣiríṣi nínú ẹyọ kan. Glo FM 99.1 Àkúrẹ́. Ẹ̀wẹ̀nu lẹ̀kẹ́ ẹ̀wẹ̀nu ọkọ́ torí yín la ṣe wà. Gbangba làṣà ta torí ẹ̀ la ṣe dúró dédé. Glo 99.1 FM Ìjà fún Àkúrẹ́. Glo FM 99.1 Àkúrẹ́. Ẹ̀wẹ̀nu lẹ̀kẹ́ ẹ̀wẹ̀nu ọkọ́ torí yín la ṣe wà.
1: Ìgbà ìràwọ̀ kò lè mọ́lẹ̀ tó sùpá. Adé orí ọ̀pẹ òjò tẹyẹkẹyẹ. Glo 99.1 FM Àkúrẹ́ àgbálẹ̀tu.

0: akínwẹ́ná lẹ́yìn fi akulé o torí ẹkulé ẹ̀kára lẹ́yìn ẹ̀ka tí wọ́n kí ara àtijọ́ yín àwa náà tún wá náà lẹ́yìn lórí ètò mú kí wọ́n tó lé on glo 99.1 fm ní ìjàpò akínwẹ́ fi àkàlẹ́ ní alẹ́ yìí.
1: Bẹ́ṣẹ̀ yánà ló yàdó pọ̀ torí ọmọ bẹ́ṣẹ̀ yánà.
0: Mo kọ́nu ná, mo kàṣẹ́ bí, mo kí bà mi, mo kí yè mi, mo kí kẹta ẹgbẹ́ mi, kẹta pátápátá fi àkàlẹ́ náà lẹ́yìn o. Mo kàn rẹ̀ mi fi àdẹ̀tú ti wá lórí ètò mú kí wọ́n tó lé náà lẹ́yìn fi àwa ọlọ́nà ṣe kọjá yín ọlọ́dẹ tó mú wa padà wá bá wọn lẹ́yìn àti àlàáfíà.
1: Yábídé bọ̀ mọ̀rọ̀ torí ọmọ mo ṣe yànà dó yàdó pọ̀ o.
0: Ẹ̀mí náà gbá lọ kẹta bíi ama pátápátá yìí bẹ́ẹ̀ gbọ́ ètò iná lẹ́yìn ẹ̀ ti jùyà lé ọmọ bíi ṣọ́fọ́ tẹ̀rẹ̀ tó ọmọ irinṣẹ́ yọ ẹ̀ ìyà tó pọ̀ ìyà ó ti jẹ́ ọ̀hún ròdo tó fọ̀ bẹ́ẹ̀ yẹn ẹni jùyà náà já nà ẹ̀yà kara ọmọ ẹ̀wọ̀n yọ ẹ̀yà kara ọmọ ẹ̀wọ̀n jó. Àtẹ̀mí àtẹ àrógùn káwọ́ lérí jẹsẹ̀ mọ́lẹ̀ lérí ọmọ lérí aya lérí ọkọ. Mo kí wa fi àkàlẹ́ nínú ètò iná lẹ́yìn àti ti wá èmi ọmọ wọn Ayọ̀dẹ́lẹ́ Samson Ìwúrà Èdè wọn kí wọ́n fi ẹ̀ka lẹ́yìn. Kété wá ọ̀kan nùdẹ̀ pátápátá àtàlàdé àtàtọ̀ṣẹ̀ àdùsálù àti jìgbókẹ́ èké ní fan yába kété pátápátá ùdàn ìkan níbẹ̀ tí múlà méjì ojúṣẹ̀ yìí ẹbẹ́ ni àwa lọ́mọ̀kẹ́ ọmọ elékèkà yẹ́gùn nọjọ́ dún àti gùn àkàjẹ́ bẹ́ẹ̀ kún dẹ́bẹ̀ rọ̀ pé àdẹ̀rín bẹ́ẹ̀ ni ùdàn ìmájọba. Lọ apẹfan lọ ibaja e lọ agọbẹ lọ ibokete udan ikan wa yin adamu sokan damu waso kan da ma gbe awese be ni da ma jera awese bi jale ta le en jera awese yin ewe ni jera awese káwọ́ mórí sokó mọ́ ẹ̀dì amára gba ìwẹ̀ ní ọmọ arógún gbé dìgbàdìgbà ọdúnlé wòsàn ajínigbé níjọ́mọ́ wa gbé níjíwá gbé o nágbà lọ òkè pa níwájú ipa nìyí ipa náà tó ipa náà sì okúbúkè máa wọlé wa o atukututu àti gbóná ìsì yóò sánnẹ̀ nágbà ẹlẹ́dùnmáyà àkúkù yá. Wọ́n ní tẹ́lọ̀ lẹ́bẹ̀ inú kọ́ bá bá ọmọ àti ẹ̀mí mímá mo kí wọn náà dó mo kí wọn nílẹ̀ lùjí mo kí wọn ní lárọ̀ mí òbò mo kí wọn nù dẹ̀ mo kí wọn ní bó kété pátá yẹ ti múlà méjì ojúṣe yẹ.

àbá rere jáde mi mo kí ẹ ka lẹ́nu lẹ̀ yìí o mi nágbára ilé ìdùnmọ́ ọlọ́run ká lọ́rẹ́ mi ẹ o bẹ́ẹ̀ sì akídùkọ̀ yóò mọ̀ kúrẹ́ ṣe bùgbé bẹ́ẹ̀ ni mo kí ẹ bà mi mi ọlọ́run ká lọ́rẹ́ mi ẹ o wá dàgbà wá jẹ gbó wá jẹ tọ́ o wàhálà owó ti ṣe pẹ̀nà yí pẹ̀ ọlọ́run àdúgbò mọ́kànbalẹ̀ jẹ ìgbádùn ẹ. Ewé akáwọlé odórìṣé ewé aké ó ṣe nágbára ìlédùmá ẹ̀. Kí àwùjọ lá ayọ̀ yẹn brọ́dà mi ìyẹn pé wáyà àbáṣà. Mo kí ọ brọ́dà àmọ́ wọn gbà mí yànjú náà fi ètò yí ẹ̀wọ̀n ẹ̀fẹ́ tó parẹ́ fi yàn wọ́n fi hùn yóò bá gbàdé tó yẹ níkàlẹ̀ fi àwọn ṣe brọ́dà mi mi nágbára ìlédùmá ẹ̀wọ̀n àkàrí ṣe o. Kíkété àwọn olólùfẹ́ ètò mo kí wọn tó lé pátápátá ẹ̀wọ̀n yóò fi dètò yìí máa ranà mo kí wọn ẹ̀wọ̀n yé pè wọlé náà tó ń dó náà ti lẹ́lu jí náà ta àárọ̀ mi náà ta kókó ibo kété wọn ti pè wọlé náà ta kúrẹ́ńbé náà mo kí wọn mo dúpẹ́ náà wọn fẹ́ wọn máa ṣeré o.

0: fẹ́ ṣí ojú òpó lè bẹ̀rẹ̀ láìpẹ́. Nọ́mbà yà lè pè sí lójú òpó dábà ṣe alẹ̀. Nọ́mbà ni mo fẹ́ pè sáyẹ́fẹ́ yìí hún. 080-5-1-1-4 0-0-555-1-4-1-0 fún àǹfààní wọ́n bá fẹ́ pè wọlé dó a fẹ́ dá sí ètò yìí àbí tó bá ní owó fẹ́ fọ̀ dó fẹ́ fi dó àbí owó ní owó fẹ́ ṣàfẹ́rí ẹ̀ dó fi ó ti pẹ́ owó ti rí mọ́ nọ́mbà yìí wo lè pèsè èyí ń so a ṣí ojú òpó ní alẹ́ bẹ́yìn. Hello.
1: Hello,
0: Ekaleo.
1: Ekaleo.
0: Yes, ma. Sherry, my bulletin sorrow. Aule
1: ni mo ti n pe o.
0: Okay, ma. Oruko yin ati okay. Aule, oruko yin ma.
1: Ah, Tomi ni o.
0: Okay, Ekale ma. O ke le be ba da si lori eto.
1: Ah, mo ni ki ku ki akoko mi ni lori eto. Mo dupe Olo akara e wo o.
0: Amen ma, wo sere o, a de kari e ba o.
1: Le o.
0: Yes ma, wo se o.
1: Ino wa do bi sore ti ba wa gbe Oluwa na ruge yi o.
0: Amen, wo se ma. Yes ma.
1: Wo se gan ni.
0: Yes ma, a dupe ma.
1: Yes. Ona ole wa yi a fe dan ba wa se o, to ba wa giran joba.
0: Okay,
1: joba. Se be be o, sugbon do subo continue ati ka se be be si o.
0: Okay, joba gbo na ben. Ona ole, governor wa jo, ona ole.
1: E se o, e se o.
0: E se ma, a dupe ma.
1: Olorun atubo ma ran yin lowo.
0: Amen, e se o. O da o.

0: bákan náà ẹ wá olùgbọ̀wọ́ ko ètò yìí ó jẹ́ fí ó lè gbé ètò yìí lọ sí wákàtí kan ẹ ọgbọ̀n ìṣẹ́jú yẹn kò wá yé ètò bẹ́ẹ̀ ni ẹ dẹ̀ wá ẹ wá olùgbọ̀wọ́ ko ètò yìí ó jẹ́ fí ó lè gbé ètò yìí lárugẹ so fún wọ àpẹẹrẹ wọ bá fẹ́ bá wa gbé ètò yìí lárugẹ àmú nọ́mbà kọ ìwọ àpèjẹ yìí. ẹ kalẹ mọ àbí ẹ kalẹ sa orúkọ yín àti tẹ ti ń pè
1: wọ torí ọ̀rọ̀ ọ̀dẹ yìí.
0: Bẹ́ẹ̀ ni ma.
1: Hello
0: ẹgbọ́ ẹ ma.
1: Torí olómi ẹ̀ tò náà ti dájú mà yín.
0: Ok ma.
1: Nílùú Àkúrẹ́. Torí ọ̀rọ̀ ọ̀dẹ yìí ó dàbí politics ọ̀dẹ. Ó yàtọ̀ kéde politics yẹn ṣe náà lọ ṣe tì. Because ṣe bá gbogbo politics ọ̀dẹ yìí ó dàbí ó wà tó máa ṣe lákàn fẹ́ jà. No, so ona owe nine. Oh, why important for what? But believe a pro to work for Vida Cache. What is not right? I'm Vida Cabara Waja. A lot of loads down, what is enough way? We have a few old program now, 184. Everybody does say, and the government will do it. Shit, I want to say, as of rep, I'm in Boparawa. Also, assemblies, and you go for our Senate, and you go for our. Oh, yeah, I won't about there. So, about one, because you see, it is beyond the government issue. In fact, it's just, oh, yeah, don't say within the elders community of Sweden. Because, see, any community here, you want to do this now down. But why, I can't go all the time. Hey, you know, even now. Ẹja wa nùkan ogi ulu yi.
0: Ṣé yé mi?
1: Bọ̀ tó bá ti rí bẹ́ẹ̀ náà, àwa náà fọ̀tẹ̀ bá fọ̀tẹ̀ ni. Bí ìlú ṣe dẹ̀ àgbà sókè ẹ̀ yín.
0: Bẹ́ẹ̀ni.
1: Bó tú wà yìí dọ́dọ́dọ́dọ́dọ́dọ́dọ́dọ́ àkàpàrà wa, àkàpàrà wa jà, àkàṣe kínní, káṣíọ́ yà fẹ́ ṣe yìí bíi àgbà sókè àwa sùdẹ̀.
0: Òṣèlú ẹ̀ta
1: náà, ò if you want development, that in your job now, job for the mouth for digging you back for 74 come. It's a passion now.
0: Ben, was she?
1: What do I use about the Parawa? That's the car for free and make that go anywhere to go. As they tell all, and they shall want to call you on those things. In fact, the government council of the government, oh, yeah, now one CC or Yoga Lady. Ẹ ṣùdẹ̀ ẹnu kan pati mẹ́rin mẹ́fà ní ẹ̀rọ wa. Yẹ́bí àkúrò kápítà yìí, kẹ̀tẹ̀ pati ọ̀rọ̀ àkúrẹ̀ yìí. Àmọ̀ye kápítà yọ, àmọ̀ye pati ọ̀rọ̀ àkúrẹ̀ yìí dẹ̀ sínú bẹ̀. Mo ń gbé inú kan ṣá òdì táì. Ṣé òbí dá máa ṣe ọ̀nà òun ò bọ̀ dá bá ti unite. Kò sí ọ̀kan àpọ̀ yìí àwọn àṣẹbẹ̀ ẹ dàárọ̀.
0: Ò ṣe gan yèmí akari ẹ bá o, mo rò fi kété gan gbọ́n wo fọ̀pẹ̀ pátápátá. Ada mugun sokan dagba ipe yi hello e kale o hello e kale to ore bete o ada mu sokan nu dan e be ni ngbe be tim gaga tu awa ku e le lo si waju o hello
1: e kale
0: ma o oruko ati bi te tin pe okay ma
1: láti jọka
0: ò ṣe yé mi.
1: Mo wọ́ fún ẹ̀ mo kàn fẹ́ sọ̀rọ̀ ní.
0: Yes ma.
1: Ṣé yóò wọlé kò wá ní ìdọ̀ ẹ̀? Ó yẹ bí bẹ̀rẹ̀ kìdí fẹ́ náà kò jù ṣe sí wa.
0: Dé wọlé kò wá àbí dé tù dẹ̀ wọlé sí state ma.
1: Dé ti dẹ̀ wọlé.
0: Sí state, God bless you ma.
1: Sí state. Ó ti dé dùn bẹ̀rẹ̀ kìdí ṣe sí yá ẹ̀ sá.
0: Bẹ́ẹ̀ni.
1: Àfẹ́dà jọ̀dọ̀ mi ló ṣiná. Dàpọ̀wọ́ kò dáadé gbé dàn ẹ̀ ga. Olúyẹ ní ọ̀rọ̀ ajé yóò tó ọ̀dàn ẹ̀. Ó dìfẹ́ náà kù jù sí dàn ẹ̀ ti yá.
0: Bẹ́ẹ̀ni.
1: A máa ẹ̀dẹ́ káṣe wá tó lu mú ẹ̀. Àdàkáṣe sáà rẹ̀ dọ̀ wá ń bẹ́.

0: ìràwọ̀ kò lè mọ́lẹ̀ tó ṣùpá. Adé orí ọ̀pín òjò tẹyẹkẹyẹ. Glow 99.1 FM Àkúrẹ́ Àgbálẹ́tu.
1: Mo ti ní Jésù lọ́rẹ̀, ó jọ gbogbo fún mi, onìkan lára wa ti ọkọ mi fẹ́.
0: Dáfídì wípé dáàyà titu sínú mi olúwa ìdí nìyẹn tí ìjọ CAC Man of Life tí a túmọ̀ sí ohun olúwa tó wà ní Yẹ̀gẹ̀dẹ̀ Igoba Alongado Road Àkúrẹ́ fi gbé ìtòkàn ìtòkàn kalẹ̀ nìkànnì Glow 99.1 FM lọ́jọ́jọ́rú Wednesday láago méjì àbọ̀ sí mẹ́jọ alẹ́ níbi tí Prophet ti bá mi ṣayé JP tí yóò ti máa fi ọ̀rọ̀ Ọlọ́run bọ́ gbogbo ènìyàn tí ìtúsílẹ̀ ìdáǹdè ohun ìgbàlà ọ̀fẹ́ ó máa torí afẹ́fẹ́ wọnú ayé onípojípo tó bá gbọ́ àgbẹ̀tọ̀ náà ìjẹ́ ìwò wábi tí ó ti bójú olúwa pàdé láì kúrò nínú ìyẹ̀wù rẹ̀ má dàgúnlá yí rédíò rẹ̀ sí Glow 99.1 FM lọ́jọ́jọ́rú láago méjì àbọ̀ alẹ́ nítorí pé ìtúsílẹ̀ ohun ìdáǹdè àtẹ̀lé ọ̀rọ̀ Ọlọ́run pọ́nbélé fún àwọn tó ń pòǹgbẹ fún ìgbàlà náà ò ní gbẹ̀yìn má gbàgbé o every Wednesday 7:30 to 8 p.m. òun lètò ọkàn tuntun ní Glow 99.1 FM pẹ̀lú Prophet tí Bámiṣayé JP tí wọ́n jẹ́ olùdásílẹ̀ ìjọ CAC Man of Life fún ẹ̀bẹ̀ àdúrà àti ìgbaniníyànjú wòlíì 08103119066 Jésù Olúwa. Wípé ẹ wá sọ́dọ̀ mi gbogbo ẹ̀yìn tí ń ṣiṣẹ́ tí a sì di ẹrù wọlé lórí nítorí àjàgà mi rọrùn ẹrù mi sì fúyẹ́ ìdí rèé tí ìjọ CAC Man of Life ohun olúwa fi ń pe gbogbo ènìyàn tó ń la onírúurú ìpèníjà kọjá láti wá bá Jésù pàdé nínú ìjọ wa CAC Man of Life ohun olúwa tí ó wà ní Jẹ̀gẹ̀lẹ́ Igoba Alongado Road Àkúrẹ́ níbi tí a ti ń fọhùn olúwa fún ènìyàn láláì lábùlà fún ẹ̀yìn tẹ fẹ́ bá Jésù pàdé kí ó lè fọhùn rẹ̀ sáyé yín àkókò ìtòsín wa ni òyí o gbogbo ọjọ́ ajé Monday láago méje àárọ̀ sí méjìlá ọ̀sán ládùúrà orí òkè orí mi kọ̀yà tó wà ní oṣù kùtì Àkúrẹ́ gbogbo ọjọ́ ìṣẹ́gun Tuesday ní ẹ̀kọ́ bíbélì ní gbàngàn ilé ìjọsìn wa ní aago 5:00 sí 6:00 ìrọ̀lẹ́ gbogbo ọjọ́ Thursday ní ẹ̀sìn àwọn obìnrin tí ń wojú olúwa fún ọmọ bíbí 9 a.m. to 12 p.m. gbogbo ọjọ́ ẹtì ní ìṣóòru aago 12:00 òru sí 7:00 àfẹ̀mọ́júmọ́ ẹ̀sìn ọjọ́ ìsinmi bẹ̀rẹ̀ pẹ̀lú ẹ̀kọ́ bíbélì láago 7:00 àárọ̀ nígbà tí gidi gẹ́gẹ́ ẹ̀sìn bẹ̀rẹ̀ láago 9:00 sí 11:00 àbọ̀ ẹ má pàdánù èyíkéyìí àwọn wákàtí ẹ̀sìn wa wọ̀nyí o fún ẹ̀bẹ̀ àdúrà àti ìgbaniníyànjú wòlíì 08103119066 Prophet Bámiṣayé JP General Overseer lóní ohun olúwa yóò fọ̀ fún ìdìde rẹ.
2: Amen.
3: Praise the Lord.
2: Hallelujah.
3: Praise the living Jesus.
2: Hallelujah.
3: Baba ni oruko Jesu.
2: Amen.
3: Baba ni oruko Jesu.
2: Amen.
3: Olorun alagbara ise gbope wa.
2: Amen Jesu.
3: Baba gba yin wa.
2: Amen.
3: Adupe fun ore yin fun anu. Fun titobi yin Jesu ma gbope wa.
2: Amen Jesu.
3: Gba won to n gbo wa ninu ile emi mo ba won pade.
2: Amen Jesu.
3: Awa na ta wa bi emi mo ba wa pade.
4: Amen.
3: Oro na je ko se bi.
4: Amen.
3: Ka le yin o.
4: Amen.
3: Jesu n wa wa.
2: Amen. Amen. Amen.
4: Oruko Jesu.
3: Praise the Lord.
4: Hallelujah.
3: Ki gbogbo eni ati gbogbo awon ejin rere ni biba yin. Fun titobi agbara ati anu ati oro ofe ta tun ri gba. Ni asale ade dupe lowo iko to ran wa bi. Fun itesiwaju ise iranse. Emi mo yo ran won lowo.
2: Amen Jesu.
3: Ise ti won na Jesu yo gbe dide.
2: Amen.
3: A o ma gbe Olorun ga.
4: Amen Jesu.
3: Amen.
4: Amen.
3: Ige bi ati mo pe okan tutun, okan tutun lo gbe wa wa bi. Okan tutun. Okan ti n gbo oro Olorun ti n yi pada. Okan ti ma n yi pada ni waju Olorun. Itumo ohun ti a wa se mi niyan. Ke niyan gbo oro Olorun ko yi pada. Loruko Jesu mi mo yo yi wa lokan pada
4: mi Jesu
3: akori aro asale so pe yi pada ara eni kuro ninu iwa ito yi pada ara eni ke niyan ri ara e te niyan ba ri ara e a yi pada a mo pe nkan to nse o da nigba ti awon kan na awon eniyan mi wa to pe won mo nkan to nse but won reti en to fe salaye fun won yi pada ara eni be ni eni to ba se ton lati yi pada yen je ni ti o ti ba Olorun ti ba pade eni to ti n teti se oro Olorun ni ojiji emi ma de ba pade ayi lokan pada abarin irin ajo to ma fun ni ayo ta fun ni idunu o la pe ni yi pada are ni ta kuro ninu iwa atijo iwa to ti n wu ni ojo to ti pe to ma rira pe at least mi agba tin de je ki tun mele kuro ninu iwa mi je ki mele kuro ninu iwa mi o la pe ni yi pada ara eni en to wo ra e to yi pada ti o rete en to fe so fun ohun mo gbadura fun wa loruko Jesu emi mo yoran wa lowo
2: amen Jesu
3: e je ka wonu we face yen ori kerin ese kejidilogun
2: pe
4: niti iwa yin atijo
3: iwa atijo
4: ki eyin ki o gbogbogbo okunrin ni sile eyi ti o dibaje ke bi ife ku fe etan ki e si dititu ninu emi inu yin ami
3: mo won ni ife ku fe etan nkan ti eniyan so pe ohun o se mo etan o je ko fi sile ama sayi ni ke ama se were were were were were were o da bi en to lohun sagbere mo bo ti gbo oro lorun o wa wo re wi pe ah gbogbo kini gan ko pe a tun wa a wa daru pe ohun o se mo bo to ba tun ya nitori pe etan ko ti kuro ninu aye e a tun wa yi okan re pada a tun pada sinu e ife ku fe ohun to wa ninu okan okan aya e ti o se mu kuro o le ti en to fe mu kuro ko se en to le bayan mo awon iwa ta n so yi ko se en to le bayan mu kuro oro ta n gbo yi o le mu kuro na aye yan eniyan le Benny, ito yipada ti ara eni en to wo ara e to yipada fun ara e to wo to wa wo pe je kin gbe ipele mi je ka aye mi tun sa si waju je kin tun lekin tun to si kin tun to ona mi yato si e ti mo tin to tele yipada ara eni la n pele yi ti okan ya de wa ma bale ti a ma wa ta ma ninu didun ninu oro Olorun ta ma ninu didun ninu Jesu Kristi ele ni won pe ni yipada are ni en to ti yipada ti gbogbo bere si ndi otun fun to wa ni idunu to ni alafia to wa ri oju re Olorun ati ti eniyan gba yipada are ni iwa na agbere isoro e moni keji leyin aisododo aisoto yipada are ni be ni ko wa decide pe aisododo to ba sayidi ke ibi to fe de na ni wa de to ba de lu jibiti na be ni jibiti le o le mu aye yan ko ja yan bo yi pada re ni ke yan ma wo re ko de ma satunse ta ba wo ile aye loni a o ri pe ododo o simo otito o simo ododo ko simo awon onisowo gan ti eniyan ba ni nkan to fe dawo le to fe se ti o ba san jokoto e dada nkan to fe se yan o le ma sasiyori ni die tori bi pe awon ti won ni emi ayipada to ba gbese fun won ti o se oloto ise yen le da o le da baru won le doju ise e bole eh eni to fe kan le o le mu ile to fe kan eh a lo ko pako tagbara en to ni ile oni le ka

0: Ọlọ́run a ran wa lọ́wọ́.
1: Amen. Jesus.
0: Ẹ̀ka wonúwe John 16 verse 8. Ẹ̀ka wọ ọ̀nà láti fi ayé wa fún Jesu.
1: Ni ìgbà tí òun bá sì dé, yóò fi òye yí aráyé ní ti ẹ̀ṣẹ̀ àti ní ti òdodo àti ní ti ìdájọ́. Ní ti ẹ̀ṣẹ̀ nítorí tí wọn kò gbà mí gbọ́, ní ti òdodo nítorí tí èmi lọ sọ́dọ̀ bàbá, ẹ̀yin kò sì rí mi mọ́.
0: Bẹ́ẹ̀ni, ìyẹn jẹ́ pé tá a bá ti gbà, a fi òye yé wa ní ti ẹ̀ṣẹ̀, a fi òye yé wa ní ti òdodo. Tó bá ti fòye yé wa ní ti ẹ̀ṣẹ̀, tó fòye yé wa ní ti òdodo, ó lè máa retí ẹni tó máa ẹni tó tún máa sọ bí ẹ̀ṣẹ̀ ṣe rí fún wa. Àní máa wọ ẹni tó máa sọ bí ẹ̀ṣẹ̀ ṣe rí fún wa. Ó ti mọ̀ pé tó bá ní eléyìí, tó bá ṣe nǹkan báyìí, ó ti wọnú ẹ̀ṣẹ̀. Tó bá wu ìwà tó tọ́, ó ti wọnú ẹ̀ṣẹ̀. Tó bá níyàwó sínú ilé tó lọ ṣàgbèrè, ó ti wọnú ẹ̀ṣẹ̀. Ó ti òye yẹn ti yé wa fúnra wa. Tó bá parọ́, ó ti wọnú ẹ̀ṣẹ̀. Tó bá rí ìdè òru, ó ti wọnú ẹ̀ṣẹ̀. Tó bá jí ni gbé, tó jí ni pa, ó ti wọnú ẹ̀ṣẹ̀. Gbogbo àwọn ìwà wọ̀nyí, ẹ má jẹ́ ká dúró de ẹni tó máa sọ fún wa. Ẹ má jẹ́ ká dúró de ẹni tó máa sọ fún wa. Àwa fúnra wa, ẹ jẹ́ ká máa ríra wa, ká lè máa yọwọ́ kúrò nínú ẹ̀ṣẹ̀. Ìgbé ayé àwọn míì ìbá ti dára jù. Ṣùgbọ́n nítorí pé tẹ́nìyàn bá fi àárọ̀ ẹ̀ tó fi ṣeré, kò lè lè bá mọ́. Ẹni tí Ọlọ́run fún ní tó fún ní àárọ̀, pé àárọ̀ ló fẹ́ fi dògo mú, tó fi àárọ̀ ẹ̀ tó fi mutí. Owó tó rí láàárọ̀ tó jẹ́ pé ọtí ló fi mu, ó fi kó ẹgbẹ́ jọ tó fi ń pa tébù rẹ. Mo kàn ń sọ fún wa wípé máa rántí wípé ẹnìkan ló ní àárọ̀, ẹnìkan ló lọ̀sán, ẹnìkan ló lálẹ́, ẹnìkan ò lè lọ ilé ayé gbó. Tí o bá wá ń lo ilé ayé rẹ, ó yẹ kó o lè gbọ́n. Àwọn èjì míì wà tó yẹ pé ẹ wò pé èjì yìí ní, ó yẹ kó ti gbọ́n, ṣùgbọ́n kò sọ́gbọ́n ẹyọkan lórí wọn. Tó bá wu ìwà gan, ìwà tí ọmọ 25 years ń wù, ọmọ age of 40, 50, 45, á sì máa wurú ìwà yẹn. Torí wípé wọn ò ṣetán láti yí padà, wọn ò dẹ̀ ṣetán láti jẹ́ kí ọ̀rọ̀ Ọlọ́run kó yí wọn padà. Ọlọ́run ké sí gbogbo ènìyàn wípé ká yí padà, ká ronú. Torí pé ilé ayé tá a wá gbé yìí, Ọlọ́run ti ó ti ṣètò wa láti gbé ilé ayé nínú ìrọ̀rùn. Tó bá yí padà, tó fẹsẹ̀ dúró níwájú Ọlọ́run, tó ṣèfẹ́ ní Ọlọ́run, tó ń tẹ̀síwájú ní Ọlọ́run, ohun gbogbo ló máa ràn ẹ́ lọ́rùn. Lórúkọ Jésù, Ọlọ́run àánú sí wa. Jọ̀wọ́ di àtúnbí. Àtúnbí jẹ́ ìsọdọ̀tun kúrò nípa ẹ̀ṣẹ̀. Kúrò nípò ẹ̀ṣẹ̀. Ẹ̀ṣẹ̀ rẹ sí ẹ̀dá tuntun, ìyẹn jẹ́ àtúnbí. Ó jẹ́ ìsọdọ̀tun kúrò nípò ẹ̀ṣẹ̀. Ẹ̀ṣẹ̀ rẹ sí ipa ẹ̀dá tuntun. Nǹkan tó ń pè ní àtúnbí nìyẹn. Ìwà àná kúrò nínú ẹ̀ sí ẹ̀dá tuntun, kó di ẹ̀dá tuntun, kó lọ bá Jésù pàdé. Ọ̀rọ̀ tó ń gbọ́ kó yí padà, kó bẹ̀rẹ̀ sí ṣe ìfẹ́ Ọlọ́run. Àgọ́ ara wa yìí, wọ́n máa ń kìlọ̀ pé àgọ́ ara wa pé tẹ́ḿpìlì Ọlọ́run ni. Ọlọ́run ò fàyè gbà ká ba àgọ́ ara yìí jẹ́. Àgọ́ ara yìí kì í ṣe tiwa, ti Ọlọ́run ni. Ká bá wá bà á jẹ́, a wà bá a níwájú. Tí ènìyàn bá wá mutí tó mutí, owó tó yẹ kó fi ṣe rere tó fi mutí. Ẹwẹ́ tó lọ ru kọnkéré, tó lọ fi owó tó lọ fi gbé kọnkéré dé, ó fi 7,005, ó lọ fi ta tẹ́tẹ́. Ó wá dúró ní ìrọ̀lẹ́ pé tí wọ́n bá ti ń ṣe calculation ìrọ̀lẹ́, bóyá wọ́n á gbé nọ́mbà jáde kóhun jẹ, kò jẹ. Ó wá jòkó síbẹ̀, ó bẹ̀rẹ̀ sí sunkún. Ó sunkún pé kò sí nǹkan tóun fẹ́ jẹ tóun bá délé. Ẹjọ́ ta ló sun lọbẹ̀? Báwo ló ṣe fẹ́ ẹsẹ̀ ara ẹ̀ ló fi rìn lọbẹ̀ o? Irú àwọn ìwà wọ̀nyí, ìwà àná, old character tí ò lè help wa, ẹ já yọwọ́ nú ẹ̀. Old character, ẹni tó níyàwó sínú ilé, ọmọ tó yẹ kó tọ́jú, kò lè tọ́jú ẹ̀, àlè ló lọ ń tọ́jú. Àwọn ìwà inú wọn sọ fún wa wípé ká jáwọ́ kúrò nínú ẹ̀, ká jẹ́ kí ìgbé ayé tuntun kó wọnú ayé wa, kí ayé wa ba lè ní àlàáfíà, ká ayé wa kó ba lè ní ìrọ̀rùn, ká ayé wa kó ba lè ní ìfọ̀kànbalẹ̀. Nítorí pé ayé tá a wá gbé yìí, àkáǹtì ni èmi àti yín la máa ṣe níwájú Ọlọ́run. A give àkáǹtì ẹ̀, bó ṣe wá lò ó, bó ṣe bèrè lọ́wọ́ ẹ̀, ìyẹn ni Jésù Kristì. Ẹni tí bàbá rán wá sílé ayé nítorí tiwa, láti wá kú fún ẹ̀ṣẹ̀ wa. A ní pẹ̀lú gbogbo ìyà tí mo jẹ fún.

0: Ọlọ́run ni baba ọmọ tó lè gbọmọ òun lọ lọ́wọ́ gbogbo àdìkú tí ń yọmọ ẹ̀ nínú ọ̀fìn. Bẹ́ẹ̀ ṣe ìṣòro aláfiṣe ni tàbí alákòóràn tàbí aláǹkó tó jẹ́ ti generationa èyí tó wọ́n ń fa ìrìnà ìrìlò àìríṣẹ́ àìríṣẹ́ àtàwọn àìsàn kéékèèké wẹ́wẹ̀ẹ̀wẹ́. Àbí ìṣòro ọ̀rọ̀ bọ̀ tó ń ṣe ọ́nà náà tàbí èyí tó fẹ́ di permanent secretary tó fẹ́ máa gba sálárì lọ́wọ́ yín for life. Tètè máa bọ̀ níbi ètò I disagree mi ò fara mọ́. Èyí tó máa ń wáyé ní ọjọ́ tó tó sí. Gẹ̀gẹ̀lẹ́ last bus stop Adoro. The right hand of God miracle ministry. Prophet Dr. Alfred Chitua wíṣẹ́ Jésù fúnra rẹ̀. Ìlú àwọn àfàdúrà jagun tó ti mumi ẹ̀mí jẹun ẹ̀mí wọṣọ ẹ̀mí. Wọ́n ti gbáradì láti wá ṣínà àdúrà bọ́lẹ̀ woro wara. Kẹ̀ wá disagree pẹ̀lú àwọn nǹkan tí ń bọ́ mọ ẹ̀dá fira. Physically, medically, mentally, financially and spiritually. Òwúrọ̀ ọjọ́ tó ṣe yìí tún ni o. God bless you as you go.
1: Àwa yìnyàn torí ohun tó jẹ́ àwa yìnyàn àwa gbé ọga nítorí pé ìwọ náà ni o kò yípo padà títí láéláé ìbàrẹ arúgbó ọjọ́ ìbàrẹ lédùmarè ìbàrẹ ọba àwọn ọba ìbàrẹ kìnìún ẹ̀yà júdà nítorí pé ìwọ ló jẹ́ kó ṣe é ṣe fún wa láti wá sí ìkànnì yìí ní tiẹ̀ní kábíọ́sì elédùmarè mo kí gbogbo ẹ̀yin tẹ́ ń gbọ́ wa pátápátá pé ẹ kò ṣe àtàárọ̀ ọ̀run yóò fi èrè sí iṣẹ́ yín ní orúkọ Jésù gẹ́gẹ́ bí gbogbo wa ti ṣe mọ̀ wípé I disagree mi ò fara mọ́ òun náà ni ètò tí ọpọ́n súnkàn láti ìjọ Right Hand of God Miracle Ministry aka ní orúkọ Jésù ní èyí tí ó wà ní last bus stop Jẹ̀gẹ̀lẹ́ sí Ọlọ́run ti ọwọ́ ikọ̀ àti ìrìjú rẹ̀ Prophet Alfred Chitua àwòṣe Jésù gbé kalẹ̀ bàbá ti wà ní orí ètò ṣùgbọ́n kí ó tó di wípé a ó máa bá ètò sí ẹ̀ ní lọ ẹ̀rọ ìbánisọ̀rọ̀ yìí sí òun ní àǹfààní láti lè pè wọ́n sí òun náà ni 08066717774 lẹ́ẹ̀kan sí 08066717774 òun lẹ ò ní àǹfààní láti lè pe wọn sí lẹyìn ìgbà tí wọn bá ti ṣetán ṣùgbọn kí ó tó di pé ó máa tẹsíwájú nínú ètò sẹni ẹ má ṣe jẹ ká gbàgbé wípé orúkọ ilé ìjọsìn yìí òun náà ni Right Hand of God Miracle Ministry aka ní orúkọ Jésù èyí tí ó wà ní last bus stop Jẹ̀gẹ̀lẹ́ sí ọ̀pọ̀ àwọn ènìyàn mọ̀ sí ìjọ bàbá àwíṣẹ Jésù bàbá ẹ káàbọ̀ sí orí ètò.
2: Àlàáfíà ni fún ẹyin tẹ́ ń gbóhùn mi. Ẹni mi ò lè ṣe aláìrẹ́rìn torí gbogbo ìgbésẹ̀ tí sàtánì gbé láti pa mí lẹ́kọ̀ọ́ olúwa dànù bí omi ìṣọwọ́. Bàbá mi o kí ni ìbá tún fi ọ wé bàbá mi tí àwọn èèyàn ṣàfẹ́rí ẹ̀ tí wọn ò rí nígbà kan péré bàbá mi agbára ọlọ́run nìkan láyé ò rí àṣírí ẹ̀. Gbogbo àwọn agbára tó kù làwọn èèyàn ti wádìí tán ti rí bọ̀tí agbára ọlọ́run ló ju gbogbo agbára ọ̀ṣun lọ ó ju gbogbo agbára ìyá ọ̀ṣun ó ju tíṣọ̀ ògo.

0: súrèsì láti pa.
1: Ọba sì wí pé.
0: Ọba wí pé.
1: Ìyìn àti Ọláwo.
0: Ẹ̀hẹ́n.
1: Ni a fi fún Mordecai nítorí èyí.
0: Mordecai tó pa mí mọ́ kí la ṣe fún.
1: Ìgbà náà ni àwọn ọmọ ọ̀dọ́ ọba ti ṣe ìránṣẹ́.
0: Yes.
1: Wí fún pé.
0: Wọ́n wí fún pé.
1: A kò ṣe nǹkan
0: kan. A ti ṣe nǹkan kan fún.
1: Ọba
0: sì wí pé.
1: Ta
0: ni bẹ ní àgbàlá.
1: Ta ni bẹ ní àgbàlá.
0: Ama ni sì ti dé àgbàlá. Ó ti dé àgbàlá Níbi tí èèyàn bá ti fẹ́ gba ìwé ìrántí sá, níbi tọ́lọ́run bá ti fẹ́ ràn létí,
1: Sátani
0: máa ń gbé nìkan dìde láti takò. Ẹ̀mí kan á sọ fún ẹ pé, wọ́n máa fẹ́ rántí ẹni yìí báyìí, ó yẹ ẹ fọ́tẹ́gùn sí i, ẹ má jẹ́ kó lọ right hand lọ́la, kó tó sùn mọ́jú lénìí, wà á rí pé àárọ̀ la ìrẹ̀wẹ̀sì á fẹ́ mú ẹ, àfi tó bá jẹ́ ni tó lẹ̀mí mímọ́. Amani fẹ́ takò o, torí àwẹ̀ tó ti lọ síwájú. Ó fẹ́ jòkóó, ó yẹ ìjòkó mọ́ ìdíyàwó ọba. Ó ṣe àṣìṣe níwájú ọba. Olúwa ọba ní ó yá ẹgbẹ́ kan lọ fi kọ igi. Ẹbẹ̀ ló fẹ́ bẹ̀ o. Ó tún ṣàṣìṣe sí. Ó fẹ́ bẹ̀bẹ̀ pé rárá sẹ̀. Ẹ má fún Mordecai ní nǹkan kan. Amani para ẹ̀. Torí Mordecai ẹnìkan ń gbọ́ mi. Orogún tó lòun gbógun ti ẹ̀. Tó lòun orogún ìyá tó bí èmi àti ẹ lọ́mọ. Ó yá àkókò ẹ̀ tó kó fayé lẹ̀. Àkókò ẹ̀ tó kó sọ ẹ̀mí ẹ̀mí. Gbọ́ mi sà. Ẹ̀yin ará ilé tẹ̀ ń gbọ́ mi. Gbọ́ gbogbo ìgbà tí èèyàn bá fẹ́ bọ́ kúrò nípele kan sí pele kejì. Òun ló fà á táwọn ọmọ máa fi ń ṣe exam. Kan tó wá sí September. Wọ́n máa ṣe exam tó à ń pè ní promotion exam. Tán bá ti ṣe bẹ́ẹ̀ yẹn sà. A lè bọ̀dọ́ bá wọ September. Wọ́n máa yọ ẹni tó bá pass. Tó bá lè borí ogun yìí lọ́la. Wàá rí pé September ayọ̀ ló máa fi yọ. Ohun tó bá mú kó tẹ ìpàdé yìí lọ́la. Áńgẹ́lì Ọlọ́run gbúdọ̀ ṣiṣẹ́ nínú ayé. O gbúdọ̀ rí àmì. Ìfarahàn gbúdọ̀ farahàn. Ìyẹn tó bá mú ìwé pélébé kan dání. A fẹ́ ṣiṣẹ́ lórí ìwé ìrántí. Ọ̀pọ̀lọpọ̀ ló ti sin àwọn ènìyàn. Ṣùgbọ́n wọn ò ti ẹ̀ rántí ẹ̀. Wọ́n máa ń pe àwọn kan lóníṣẹ́ ọdún. Ẹnìyẹn wá bá mi. Ó lóun wà ó ní 7 years náà ní kóun fi sin ọ̀gá yẹn nínú iléṣà garage. Ó dẹ̀ sin ọ̀gá yìí o 7 years pé o ọ̀gá ó yẹ kó lọ sẹ́tù ẹ̀dáhùn. Kóun náà empower ẹ̀ kò ṣe nǹkan kan. Ó tún lo 4 years. Ọ̀gá yìí sá ń lò ó torí pé ó ti mojú iṣẹ́ yẹn kò fẹ́ kó lọ. Ọjọ́ tí yẹ ṣí tó wá bá mi. Mo ní kó gẹ̀tì ìwé pẹlẹbẹ kan àti ohun tá fẹ́ ṣe lọ́la yìí. Ọ̀sẹ̀ yẹn lọ̀gá yẹn sẹ́tù. Ọ̀gá yẹn kó ọjà tí ó ń ṣọ̀rọ̀ mílíọ̀nù díẹ̀ fún. Ó ní toró ti sìn. Ó ní lójú àlálẹ́ ní. Bàbá arúgbó kan wá bá òun. Pé ṣe nǹkan báyìí fún lágbájá. Lọ sẹ́tù ẹ̀ dáhùn. Lọ ẹ̀mpáwà ẹ̀. Lọ jẹ́ kó dá dúró. Ìyẹn mí pé èèyàn lè ra áńgẹ́lì níṣẹ́ sí àwọn olóore ènìyàn. Ìyẹn tíṣẹ́ yẹn bá yé ẹ̀. Iṣẹ́ wòlíì la fẹ́ fi ọ̀la yẹn ṣe pọ́nbélé. Bọ́ prophetic action máa fara hàn. Ọ̀gá gbọ́ mi sà. Ọwọ́ ọ̀tá máa ń fi ẹ̀mí ìgbàgbé rọ́pò ẹ̀mí ìrántí. Ní ìgbà tán bá fẹ́ lorú èèyàn bẹ́ẹ̀. Àwọn olóṣèlú yà á lò ẹ́ tán. Wọn ò wá ní rántí ẹ̀. Ní ìgbà tó bá yẹ kán rántí èèyàn. Ìgbà yẹn náà máa lò ó. Tán bá wá yẹ kán ṣe lóore. Wọ́n wá gbàgbé ẹ̀. Èèyàn mi àti ẹ̀ promise ẹ̀. A máa lóun ti gbàgbé. A tún sọ pé kó rán òun létí o. A tún rán létí. A tún máa prospel ẹ̀. A máa tiẹ̀ síwájú. A máa tiẹ̀ síwájú. Ọ̀gá gbọ́ mi sà. Ìwọ ni yẹ gbúdọ̀ sí. Pé ọjọ́ lọ. Ọjọ́ tí Joseph pọ́mọ 17 years. Ọjọ́ náà ni yẹ máa ṣí. Ó máa ju basket sílẹ̀. Ó lóun ò tẹ̀lé rúbẹ́lì mọ́. Ó ní bàbá òun wọn ṣe ó ní ìyá tòun wọn ṣe wedding fún. Bàbá ẹ̀ dẹ̀ ń ránṣọ aláràbarà. Ó ní torí pé yẹ ṣí léni. Ọjọ́ náà ló bẹ̀rẹ̀ sí nílò ògo ẹ̀. Ọ̀gá ó yẹ kó rò ó. Bí àwọn èèyàn máa ń gbàgbé ẹ̀. Kò sí nǹkan tó bá ṣe. O bá ń retí kán ràn ẹ́ lọ́wọ́. Àwọn èèyàn máa ń gbàgbé. Ẹ̀mí ìgbàgbé ń ṣiṣẹ́. Dípò ẹ̀mí ìrántí. A máa pàṣẹ fún lọ́la. Kó jáde kúrò nínú ayé ẹ̀. Wòlíì àwùṣẹ Jésù ló ń bá yín sọ̀rọ̀. Jẹ́ ǹdókè lọ́hùn-ún. Tí n bá ti padà dé, màá wá sọ bí ṣu ṣe pa àti ọ̀bẹ tó okun nigba mi on to ye ko.

0: Ọlọ́run ni baba ọmọ tó lè gbọmọ òun lọ lọ́wọ́ gbogbo rọ́gbọ́ àdìkú tí ń yọmọ ẹ̀ nínú ọ̀fì. Bẹ́ẹ̀ ṣe ìṣòro aláfiṣe ni tàbí alákòóràn tàbí aláǹkó tó jẹ́ ti generational. Èyí tó wọ́n ń fa ìdínà ìrírò àìríṣẹ́ àìríṣẹ́ àtàwọn àìsàn kéékèèké wẹ́wẹ̀wẹ́. Bí ìṣòro ọ̀rọ̀ bọ̀ tó ń ṣe ọ̀nà náà tàbí èyí tó fẹ́ di permanent secretary tó fẹ́ máa gba sálárì lọ́wọ́ yín for life.
1: Ilé iṣẹ́ rédíò tó ń gló táyé ń gbọ́, ṣé ẹ rí bó ṣe ń já lóló tó rinlẹ̀ tó gbàgbóró kankan, tewé tàgbà ó yá, ẹ jẹ́ ká jọ gló papọ̀. Ìlànà akọ́ṣẹ́mọṣẹ́ ń là wọ́n tẹ̀lé, níbi ká ṣètò tó mọ́gbọ́n wá, ìròyìn tó jálé jáko lórí gló FM lẹ́ ti gbọ́.
2: Ìkéde àti ìpolówó ọjà tó lẹ mọ́já yín tà ní kíákíá. Pẹ̀lú eré ìdárayá ló mú kí iléeṣẹ́ Glo FM ó ṣàrà ọ̀tọ̀.
1: Glo 99.1 FM tó ń bẹ ní Jàpọ̀ Àkúrẹ́.

Ẹ jẹ́ kí a gbàdúrà ní orúkọ Jésù. Ọlọ́run bàbá ọmọ àti ẹ̀mí mọ́ ẹgbọ́ pé wa. A dúpẹ́ fún orí ọ̀fẹ́ ńlá tí ẹ tún fún wa lórí ètò olómi iyè ní alẹ́ yìí Kristi gba ẹ̀yin wa. A dúpẹ́ fún gbogbo ọkàn tí wọ́n ti ń darapọ̀ pẹ̀lú wa lórí ètò lónìí. Àwọn tó ṣẹ̀ṣẹ̀ ń darapọ̀ fún ìgbà àkọ́kọ́ àtàwọn tó jẹ́ pé wọn ò lè ṣaláì má gbọ́ wa lọ́sọ̀ọ̀sẹ̀ báyìí. A gbẹ̀yìn ga fún ayé wọn. Kristi gbọ́ pé wa. Bí a tún ti ṣe wà lórí ètò lónìí ẹ wà pẹ̀lú wa. Gbogbo àwọn tí ó gbọ́ ọ̀rọ̀ yìí lónìí kí wọ́n ní testimony lẹ́yìn àdúrà yìí kí wọ́n ní ẹ̀rí ńlá bẹ́ẹ̀ ni kó rí o ó sì ti rí bẹ̀. Jésù Olúwa wa, mo kí gbogbo ẹ̀yin ọmọ Ọlọ́run ní wákàtí yìí. Orúkọ mi ni Wòlíì àti Ajírere John Káyọ̀dé tí gbogbo ènìyàn mọ̀ sí Bàbá Sọ́bíàrá ní ìlú Àkúrẹ́. Ìjọwọ́ wà ní Olúfòun ní omi Àgàgú Junction. Ẹ ti rí chọ́ọ̀chì wa ní ọwọ́ ọ̀tún. Ẹ̀yin ẹ bèrè chọ́ọ̀chì Pastor Sọ́bíàrá. Mo ní láti fi àkókò yìí sọ fún gbogbo ẹ̀yin ọmọ Ọlọ́run wípé ọ̀sẹ̀ yìí ni ìpàdé àdúà tí a máa ń ṣe lóṣooṣù tí a pè ní ọjọ́ ìbẹ̀wò. Sátọ̀dé ọ̀sẹ̀ yìí gangan ni Tolúwa ti pa láṣẹ fún mi wípé kí n máa pín òróró fún gbogbo àwọn ènìyàn. Bomi bí ó ti wù kẹ́ẹ̀pọ̀ tó kò sẹ́ni tí ò ní gba òróró yẹn. Kò dẹ̀ ń ṣowó ló máa fi gbà. Ọ̀fẹ́ ni gbogbo ènìyàn ń gba òróró yẹn. Ó dẹ̀ ń ṣe iṣẹ́ agbára. Ìwọ lè débẹ̀ kó gbọ́ àwọn ẹ̀rí kí òróró yẹn ń ṣe. Mi ò tí mọ irú àìsàn. Mi ò tí mọ ohun tó ń là kọjá. Mi ò tí mọ bí nǹkan yẹn ṣe le tó. Tí Ọlọ́run má jẹ̀mú ìpè yìí tí ó lè mú kúrò nípasẹ̀ òróró yẹn. Now, ẹ jẹ́ kí n tẹ̀síwájú gbogbo ẹ̀yin ọmọ Ọlọ́run nínú ọ̀rọ̀ Ọlọ́run tí bàbá wa sọ ní wákàtí. Òun náà ni mo pe àkúrí ẹ̀ ni wípé ohun rere gbogbo tí o ti pàdánù a ó fi lé ọ lọ́wọ́ kí ọdún yìí tó parí. Gbọ́ dáadáa o. Àwọn ohun rere gbogbo tí o ti pàdánù a ó fi lé ọ lọ́wọ́ kí ọdún yìí tó parí. Ẹ gbọ́ gbogbo ẹ̀yin ọmọ Ọlọ́run. Ọ̀pọ̀ ló ń gbọ́ mi ní wákàtí. Ẹ ti pàdánù àwọn ohun rere pàápàá bí ẹlòmíì ṣe wọnú ọdún yìí ló ti ní plan kan tó dáa wípé ọdún yìí òun fẹ́ ṣe nǹkan báyìí. Ọdún yìí ni mo fẹ́ ralẹ̀. Ọdún yìí ni mo fẹ́ kọ́lé. Ọdún yìí ni mo fẹ́ ṣègbéyàwó. Ọdún yìí ni mo fẹ́ bímọ. Ọdún yìí ni mo fẹ́ ṣe àwọn nǹkan rere báyìí. Ṣùgbọ́n bí mo ṣe ń bá yín sọ̀rọ̀ yìí ọ̀pọ̀lọpọ̀ ló ń gbọ́ mi tó jẹ́ wípé gbogbo plan wọn ní ìbẹ̀rẹ̀ ọdún yìí kò dẹ̀ tí ì ṣe títí di àkókò yìí. Ó ti pàdánù àwọn ire wọ̀nyí gbọ́ mi dáadáa. Òkùnkùn a máa mú kí ènìyàn pàdánù ire gbogbo. Ọ̀tá ilé bàbá, ọ̀tá ilé ìyá, ọ̀tá ibi tí èèyàn ti ń ṣiṣẹ́, ọ̀tá ilé ọkọ tàbí ilé àna a máa mú kí ènìyàn pàdánù àwọn ire gbogbo lọ́dọọdún. Ẹ gbọ́ àwọn kan gbọ́ mi ní wákàtí ọdún yìí wọ́n ti pàdánù àìmọye ire. Wòmí àìmọye àwọn tí wọ́n ti promise fún rere ṣùgbọ́n tí wọ́n múṣẹ fún wọn wọ́n ti pàdánù ẹ̀. Àìmọye àwọn tó plan tí wọ́n ralẹ̀ pé ọdún yìí làwọn máa kọ́lé wọ́n ti ralẹ̀ tipẹ́ pé ọdún yìí làwọn máa kọ́lé wọn pé wọ́n á ti bẹ̀rẹ̀ ilé yẹn. Bí mo ṣe ń bá yín sọ̀rọ̀ yìí ǹjẹ́ mo wí pé kò sí orí ọ̀fẹ́ fún wọn láti bẹ̀rẹ̀ ilé yẹn débi tí wọ́n parí ẹ̀. Gbọ́ mi, Olúwa ránṣẹ́ sí gbogbo ẹ̀yin ènìyàn tẹ́ ń gbọ́ mi ní wákàtí. Ibi tó bá ti lórí ọ̀fẹ́ tó ti lè máa gbọ́ mi lọ́wọ́lọ́wọ́ ìwọ Olúwa rán mi sí wípé àwọn ohun rere tí o ti pàdánù a ó fi lé ọ lọ́wọ́ kí ọdún yìí tó parí. No matter ohun tí o bá tiẹ̀ ti pàdánù Olúwa sọ pé a ó fi lé àwọn kan lọ́wọ́ kí ọdún yìí tó parí. Ẹgbẹ́ ẹ̀yin ọmọ Ọlọ́run ẹlòmíì ti pàdánù iṣẹ́ gidi àwọn kọ́ntrátì ńlá tó lè mú kẹ́lòmíì ó dìde. Ẹlòmíì ti pàdánù ẹ̀ wọ́n sọ fún wípé a máa gbéṣẹ́ yẹn fún ẹ wọn dẹ̀ ní gbé fún. Ẹlòmíì àti ẹ̀ ti mú quotation lọ láti fi hàn wọ́n wọn ní gbé fún. Wọ́n fún ẹlòmíì Wòmí kò sí bó ṣe gbìyànjú tó lórí iṣẹ́ gidi ò bọ́ sí. Àwọn kan kàwé wọ́n gbé pálí káàkiri wọ́n pàdánù ire wọ́n promise wọn dẹ̀ fẹ́lẹ̀. Wòmí Olúwa ló rán mi sí ọ. Ohunkóhun tó bá wù kó o ti pàdánù Olúwa sọ pé a fẹ́ fi lé ọ lọ́wọ́ pẹ̀lú ìrọ̀rùn kí ọdún yìí tó parí. Ọlọ́run ló máa sọ̀rọ̀ kì máa ń ṣènìyàn. Bí Ọlọ́run bá sọ pé bẹ́ẹ̀ ni tàló lè sọ pé bẹ́ẹ̀ kọ́. Bí Ọlọ́run bá sọ pé bẹ́ẹ̀ kọ́ tàló lè sọ pé bẹ́ẹ̀ ni. Ẹgbẹ́ ẹ̀yin ọmọ Ọlọ́run ìwọ tó ń lúrí ọ̀fẹ́ láti máa gbọ́ mi ní wákàtí ọkàn rẹ̀ a máa sọ fún ọ wípé ìwọ ni Olúwa ń bá sọ̀rọ̀ wípé ohun tó ti pàdánù kí lohun tó ti pàdánù. Àwọn kan ti pàdánù ìgbéyàwó àwọn míì fẹ́ ṣe wedding lọ́dún yìí wọ́n tẹ̀ ti plan ẹ̀. Àwọn kan tẹ̀ ti jọ ń bọ̀ ṣùgbọ́n lójijì ìgbéyàwó yẹn dàrú. Ẹnìkan gbọ́ mi obìnrin kan gbọ́ mi ọkùnrin kan gbọ́ mi o ti plan wedding yẹn ṣùgbọ́n lọ́dún yìí kò dẹ̀ succeed. Kò ṣeé ṣe bí mo ṣe ń bá ẹ sọ̀rọ̀ yìí mo lè sọ fún ọ wípé Olúwa sọ pé kí ọdún yìí tó parí ohun rere gbogbo tí o ti pàdánù
o gbudọ bọ si fun ọ bi o ba gbagbọ a o fi le ọ lọwọ iyẹn ni awun rere ti o ti padanu ni ọdun yi e je ki n tẹsiwaju gbogbo eyan ọmọ ọlọrun mo n sọ fun ọ wipe awọn kan gbọ mi wọn ti padanu alaafia wọn ninu ọdun yi ati ibẹrẹ ọdun yi ni wọn ti n gbọ alaafia wọn ti nawo wọn ti nara ọsibitu ni gbogbo igba ogun ni gbogbo igba gbọ mi daadaa mo n sọ fun ọ pe awọn kan ti padanu alaafia gbọ mi oru aṣọ wipe ni ọdun yi ki o to pari oun yoo fi alaafia rẹ oun o da pada sinu agbo ara rẹ to ba n gbọ mi gbogbo eyan ọmọ ọlọrun nọmba yi lo mo fi pe mi lalẹ yi mo fẹ gbadura fun awọn kan gbọ mi o to ba bisi ma pe to ba kọkọ wẹti ma pe emi funra mi ni ma gbe kọ yẹn ma gbadura fun ọ ma tu aṣiri mo de ma fu ọ lọna abayọ wo mi o le dun ẹmi to wa ninu mi wo boya woli ni mi abi bẹẹ kọ nọmba mi o 0803915249 0803915249 to ba ti bisi ma pe to ba kọkọ weti ma pe emi funra mi ni ma gbe ma gbadura fun ma tu aṣiri ma de fun ọlọna abayọ je ki n tẹsiwaju kilo.

ẹṣẹ́ ṣe àwọn tó dàpọ̀ wọn alálẹ̀ yìí. Olówúrọ̀ Solomon ni well done bro doing a great job. You lost is your friend. Ẹṣẹ́ ṣe àwọn bàmí mi ò ní wá yín tí. Yedele Akinwumi tó sì mà jẹ́ ẹṣẹ́ ṣe àwọn mi ò ní wá yín tí. Ajé ọlọ́pàá ẹlẹ́ran àwọn náà gborí wọlé. Lórí Facebook nìyẹn o. Ẹṣẹ́ ṣe àwọn mi ò ní wá yín tí. Ẹ jẹ́ wá ṣe báyìí. Ẹnì kan bá mi sọ̀rọ̀ kan jẹta. Tó sì jẹ́ pé olóhùn fẹ́ kí ọgbọ́n Nàìjíríà kó làwọn lọ́yẹ̀.

Ọlọ́run dá ọ̀rọ̀ dára tó jẹ́ mojú ọ̀rọ̀ mi fún ti sáta wárí. Nídìí ẹ̀rọ alátagbà náà ń bẹ̀. Onímọ̀ ẹ̀rọ Sunday ló wà lápá bẹ̀. Ó tún kí ìyẹn kí wá ilé-iṣẹ́ tí wọ́n ń gbé. Ẹ ṣe ń ṣe ohun àjọṣe wa níbàjẹ́. Mojí sọ́dọ̀ Ọládélé. Ẹ bá fẹ́ pè mí, bóyá ẹ̀yin wá ìfẹ́ tòótọ́ ni. Ìfẹ́ tòótọ́ ni o, iṣẹ́ yàn tó ń wáṣẹ́ ta ló ń wá ìfẹ́ o. Bat àwọn ọkùnrin tó dá tó yán kan ìkànwọ́ ń bẹ́ ńlẹ̀ báyìí. Ó pọ̀ jẹ́ pọ̀pọ̀lọpọ̀ wọn. Àwọn tí ò tí ìbímọ rárá ló sì pé specification tó ń wá. Obìnrin tí ò tí ìbímọ rárá ni wọ́n wá. Ọkùnrin méjì kan tó jẹ́ pé ó tó ṣùọ̀ dáadáa. Ó sì jẹ́ pé wọ́n mọ ohun tí wọ́n ní wọ́n sì níṣẹ́ tó dá lọ́wọ́. Àwọn obìnrin náà wà ṣùgbọ́n kò yẹ pé single mother ni wọ́n. Àwọn ọkùnrin méjèèjì yẹn wá obìnrin tí ò tí ìbímọ. Aago ìléwọ́ tèmi ni 08062202419 08062202419 ẹ yẹ ìpìlẹ̀ kan sí pàápàá jùlọ orí WhatsApp mo tún máa ráyè láti dáhùn lò dáadáa ẹ lè bá mi chat aláìyẹ má pè mí o ẹjẹ́ di bíi aago mọ́kànlá sáago méjìlá lọ́la ni mo tún lè tò láàrọ̀ láyé láago mẹ́sàn-án bíi láàrọ̀ la ìyẹn já wọn sí lórí eré ètò ìyẹn Yorùbá sport ni 08062202419 ó dáàbọ̀ sà ó dáàbọ̀ mà ó dáàbọ̀ ẹ̀yin ọ̀rẹ́.

0: atundupe lowo olorun oba alaurabi oba tin ba wa se gbogbo ogba awa na tun le atunde loni atunyan logo eledumore fun ore ofe to tun fun wa a lo le to koja atun le pada loni a ri damu a ri wahala gbesile gbesita ojo je ipin wa eyi to junu gbogbo e ni pe oja rogun akoba adaba ntori unless you ndode kini ndode owo enti opaje adupe pe abo sinu panpe abo sinu okun to ta de sile oloyo wa o yo okan wa kuro nu okun peyepeye adupe lowo olorun atun yin eledumore fun ojo ni to tun ba wa laye laye o lori eto agborandun lati ile ise glow 99.1 fm eto ta kan mole sinu ijapo nilu akure gbogbo eyin ololufe eto yi akiyin pe tun ku dede wo yi e ka bo sori akotun eto na fun ti toni won ni bi abaroko sina la nfa bo si awon eyan wa nkale lati tun jabo awon ise ti afile won lowo ngba na to ba tasiko e mo gbo won ṣùgbọ́n kó tó di pé mo lọ sọ́dọ̀ àwọn èèyàn wa ẹgẹ́ ń kí àwọn ọ̀jọ̀gbọ́n tó wà ń kàlẹ̀ pé wọ́n kábọ̀ sórí ètò lónìí bàbá royal emmanuel adéwọlé abana ẹ mọ̀ kábọ̀ o.
1: ẹṣẹ wọn olóòtú mo kí gbogbo ara ilé o mo kí wa lóyún ọ̀pọ̀lọpọ̀ pé àtúntí wọnú oṣù báyìí àtúntí wọ gbogbo ẹ ìbànújẹ ò ní wọlé wa o àní kábàámọ ọ̀rọ̀ wọn ò ní yọrí sí ikú nínú oṣù yìí o wọn búburú ò ní bá wa wàhálà ò ní dé bá wa wọn tó yẹ wa tó yẹ ògo ọlọrun ọlọrun àṣẹ bẹẹ fún wa o ẹ kulé.
0: àmì ń tó yẹ wa tó yẹ ògo wa tó yẹ ògo ọlọrun òun lọlọrun ó máa ṣe fún wa. pásítọ̀ kúnlẹ̀ adébáyọ̀ ó mọ̀ tó jọ́ mẹ́ta.
2: tó adúpẹ́ lọ́wọ́ ọlọ́run fún orí ọ̀fẹ́ tí a rí gbà nígbà tí bàbá àti ìyá mi kọ̀ mí sílẹ̀ nígbà náà ni olúwa yóò tẹ́wọ́ gbà mí ìdí ni mo fi ń rọ̀ pé kó dúró de olúwa dúró de olúwa kí o sì tújú ká yóò sì mú ẹ ní àyàlẹ ẹrù kì yóò sì bá ọ inú oṣù tí a wà yìí dúró de olúwa àánú àfọ̀n lórí ayé rẹ wọ́sà ti gbẹ́kẹ̀lé ọlẹ́ni tó bá ti gbẹ́kẹ̀lé òun kò ní jogún òfò dúró de olúwa ẹ kú dédé àsìkò yìí ẹ káàbọ̀ sórí ètò.
0: àmì wọn ní ṣàgbékalẹ̀ ọ̀nà mìíràn kò sí láti láyọ̀ nù jésù
2: kò ju ká gbẹ́kẹ̀lé.
0: ó ní kó ṣe àgbẹ́kẹ̀lé dúró de olúwa nínú ohun gbogbo tó o bá ń ṣe gba ọlọ́run gbọ́ ìwọ yóò sì rí ìyanu bẹ́ẹ̀ ni ẹ káàbọ̀ lẹ́ẹ̀kan sí sórí ètò agbọ̀nràn dùn tó tẹ́ ẹ bá ní gbàgbé ọ̀rọ̀ ìyá torí ọ̀rọ̀ ìyá yìí o torí pé wọ́n jẹ́ àgbàlagbà òun ló jẹ́ kí ọ̀rọ̀ wọn kó dàbí pé ó mumú láyé wa ìyẹn ìyá victoria ní kẹfàbùnmi tí kábíyèsí adéwálé bọ̀ bóyè ajagun agbádé tí òde tí wọ́n yẹ kán fún wọn láwọn owó kan iye owó tí wọ́n fẹ́ fún wọn gbà náà wọ́n fi díẹ̀ ránṣẹ́ ṣùgbọ́n àtìgbà náà rèé èyí tó kù lónìí lọ́la lọ́túnla ńlá tí wọ́n ń retí kò mà sí tí a rí kò mà sí tí a gbọ́ kábíyèsí adúpẹ́ lọ́wọ́ ọlọ́run pé ẹ ṣì wà láyé ẹ wà láàyè o a sì dúpẹ́ lọ́wọ́ ọlọ́run pé ìlú tí ẹ wà ìlú náà ọlọ́run ò jẹ́ kó dàrú ilé tí yín náà ò sì dàrú ọ̀dẹ̀dẹ̀ yín náà ò dàrú abá yín dúpẹ́ ṣùgbọ́n kábíyèsí bóun ló ṣe jẹ́ ẹ jẹ́ ń kọ́kọ́ pé àwọn ọ̀jọ̀gbọ́n kí wọ́n dá sí náà nítorí ọ̀rọ̀ ìyá yìí àgbàlagbà ni kò sì yẹ kéèyàn lárúgbó sílé kó máa fìyà járúgbó ń ta bàbá àbànà.
1: ẹ ṣe olóòtú mi ò yájú sọ́ba mi ò dètè sọ́ba ẹni tó bá rọ́ba fi ń lọ bá ń pa ṣùgbọ́n ọba báyìí tó bá kọjá ààyè ó ti ń lọ sátìmọ́lé òótọ́ òní pé ká má sọ ọ́n ọ̀rọ̀ mi ló ní gbọ́ ò dẹ̀ ní pa mí ni pé orin ṣìnà kan ló mà kọ olóòtú ó ní abẹ̀rẹ̀bẹ̀rẹ̀ ó ní ọ̀rẹ́ ò gbà agbé wọn lé bẹ́ẹ̀dì wọ́n jábọ́ lẹ́yìn àpọ́nlé àbùkù ló kàn
2: Kọlíntì ló kọ́.
1: No, no, she not Peter.
2: Kọ́nà tó kọ́ tí ẹ.
1: She not Peter ló kọ́. Lẹ́yìn àpọ́nlé àbùkù ló kàn. Èwo ló ní ṣe. Abẹ́rẹ́ kan báyìí kábíyèsí. Olówó lọ́wọ́ lè ní òní lọ́la. Ìyá ẹ̀dẹ̀ ti darúgbó tútù ń ṣàìsàn mí báyìí. Tó wá dáa bẹ́ẹ̀. Ká wá kí gbé yín rọrùn. Èèyàn ló lágbára jọ. Ẹ jẹ́ ká sọ òótọ́ òótá sọ wádùn mi nímíra. Ènìyàn ní yín ẹ̀ lójú mẹ́rin. Ìwọ̀nba iyì àfinlá fún yín. Iyì tó wà ń bẹ̀ lá fún yín pé kábíyèsí. Tí ká bá kúrò ń bẹ̀ sí ó tún da tèṣí nìyẹn. Ẹ jẹ́ ká sọ òótọ́ òótọ́ yóò sọ wádùn mi nira. Ọ̀rọ̀ mi ò dáa torí mi ò dáa. Torí pé kí ni ẹ jẹ́ ká sọ òótọ́ kábíyèsí mélòó ni. Àmọ́ mọ́tò tẹ́ ń gun amóye epo tẹ́ ń rà sí náà. Adàmọ̀ àdúgbò tẹ́ wà ọmọ ilé tẹ́ kọ́. Ẹ máa jẹ́ ká sọ̀rọ̀ kọjá bẹ́ẹ̀ torí pé kí ni. Ṣé ẹ fẹ́ pé kí kábíyèsí Àkùrẹ́ kó dá sí ni? Lérí èlò. Lérí èlò arí yín náà a bá yín pàdé ní patí kan. Àmọ̀ bẹ́ẹ̀ ṣe ṣe fàájì ńbẹ̀. Bẹ́ẹ̀ ni mi ì tọ̀yàn. Àfẹ́ni tó bá máa tọ kándù. Bàbá ẹ̀ sanwó ìyá ẹ. Àgbàlagbà ni ó tún ti ṣàárẹ̀ báyìí. Ṣáà rẹ̀ ló fi fún yín ni. Àbí pé ẹ fẹ́ pé kó kú kẹsẹ̀ wá náwó lórí bẹ́ẹ̀rì ẹ̀ fáwọn ọmọ. Ìyẹn kì í ṣara ẹ o. Ẹ jẹ́ kó jẹ nínú ogun ẹ̀. Ẹ jẹ́ kó na lásìkò tó lè na. Kó máa fi ẹkún àti òṣè. Tàbí pé mi ò mọ̀ kó fi náwó yìí. Kábíyèsí ó kù sọ́wọ́ yín.
0: Wọ́n ní kì í dánwó ẹni ká dànù. Wọ́n ló kù sọ́wọ́ kábíyèsí. Pásítọ̀ kí lẹ rí sí.
2: Kì í sọwọ́ nìkan. Ó kù sẹ́sẹ̀.
0: Sí gbogbo ara.
2: Ó kù sáyà. Ó kù sórí gan. Pẹ́. Ìyá òye pè mí. Yẹn gan lọ́jọ́ ẹ̀dọ́ kan tèmi ń bẹ̀.
1: Ara ẹ̀ ò tó yá.
2: FMC owó ta àkọ́kọ́ tí ẹ gbà gan 100 àbí nǹkan tí ẹ san. FMC lọ́gbà lọ́wọ́ rẹ̀.
0: Gbà lọ́wọ́ wọn.
1: Ó tó ní ìdúró mí.
2: Ilé tó tún wá nílò tí ẹ tún bẹ̀rẹ̀ sí bẹ̀bẹ̀. Àwọn dókítà gan ló tún bẹ̀rẹ̀ sí bá pe ajagun òde pé ẹ dákun. Ẹ bá owó náà kẹ́ ẹ san kíní rí ìyá yìí ń ṣe kí ló pẹ́. Wọ́n ní kò dá wọn lóhùn. Ajagun òde bò wá ni ẹ kú múra àjẹsú. Njọ ta pè kan njọ ti mo ta jọ sọ̀rọ̀ kan ni alpha lórí ọ̀rọ̀ mọ̀mọ́ mo ń tra iná mo ń gbìyànjú so títí kó sì ẹ tó parí màá ṣe.
0: Ìyẹn oṣù tó kọjá ni o.
2: July kọjá August náà tún ó tún lọ.
0: Ó tún ti kọjá.
2: August náà tún ti kọjá báyìí. Ọba Bọ̀bóyè ajagun gbodé òde àbí ajagun gbadé òde yes. Ìyàn kúkúrú abìwà kúnkún. Ẹlẹ́yin kọ́ lẹ gbalẹ̀ lọ́wọ́ mọ̀mọ́ yín kọ́ lẹ dẹ̀ ta bẹ́ẹ̀ ni àbúrò yín lọ ta tá a bá péré ajá a péré ìkòkò tá a fi
0: sí.
2: Bíbélì tẹ̀jẹ̀ kó yé wa ní ìkòríta kan obìnrin kan lọ́wọ́ bá adájọ́ pé dákò gbẹ̀sán mi lára àwọn èèyàn yìí gbẹ̀sán mi adájọ́ ẹ̀ wá wò pé kóhun ṣe tó bá yẹ kó tọ́. Jésù wá bí wọ́n léèrè pé tí adájọ́ ayé bá lè ronú bí eléyìí mélòó ni bàbá ti ń bẹ lọ́rùn pé a sì gbẹ̀sán òun. Ó lèmi yóò gbẹ̀sán lára àwọn ọ̀tá mi láti ìran kínní ìran kejì ìkẹta ìkẹrin ìkarùn-ún. Ó lára àwọn tó fẹ́ràn mi àtàwọn tí ò fẹ́ràn mi pẹ̀lú. Ajagun òde ọ̀rọ̀ rẹ lóde ẹnu mo sọ náà lẹ́ẹ̀kan pẹ́ sọ pé kì í sẹ́yìn lẹ gbalẹ̀ kì í sẹ́yìn lẹ talẹ̀ ṣùgbọ́n wọ́n ta wọ́n sanwó. Ibo tẹ talẹ̀ fún ṣé bó sanwó. Ìgbà búrò yín dẹ̀ gbowó kí ló tí ọ̀sán owó yóò ń yá ọdún kẹwàá mọ̀ lọ́ báyìí.